0: mi.
1: Isọ́dì àkọ́kọ́ nínú oṣù July, màmá, ire àti àánú yóò máa tẹ̀lé ìwà àtọmọ rẹ o. Ọba mi ọ̀rọ̀ gbọdọ̀ gọ̀yìn, ìtẹ́ rẹ ò ṣe é rọ̀ lóye. Àrùn mẹ́ta tí ò lẹ́dọ̀bẹ̀lù ti ń bẹ ní ìsálú ọ̀run o. Ọba mi tó dúró wẹ́múwẹ́mú lọ́jọ́ ogun ti ń gbèjà wa lọ́jọ́ gbogbo. Ọba tó ti wọ̀ lẹ́yìn láì wọ́ ti wá wà. Fọ́nrin tọ́lọ́run ṣe yìí gbogbo ilé ẹ̀kọ́ sókè pariwo gógógógógó. Bàbá lábíyàmọ yín ti gorí afẹ́fẹ́ wẹrẹ o. Pásọ Fákẹ́yẹ mọ́nà ẹ̀ ni mò ń jẹ́. Ní Sọ́ndè àkọ́kọ́ nínú oṣù yìí Ọlọ́run yóò pín ire kárí o. Gbogbo ẹni tó wá sí ilé ayé ló ní ìlàkọjá tàbí ìkejì. Má ti torí ìlàkọjá tó ń làkọjá lọ́wọ́ lọ́kọ̀ fi ẹlẹ́dàá rẹ sílẹ̀. Nítorí tó bá fi ẹlẹ́dàá rẹ sílẹ̀, ọ̀dọ̀ Ọlọ́run iná ló ti máa padà sí tó bá yá. Má ti torí ohun tó ń làkọjá kó bẹ̀ sí gbé ẹbọ kiri o. Má ti torí ohun tó ń làkọjá kó padà di ọ̀rẹ́ èsì. Má ti torí ohun tó ń làkọjá lórí ọmọ kí èsù kó padà jèrè rẹ. Olùfẹ́, ìṣòro ẹ̀sìsì yìí kò tó ayọ̀ tó ń bọ̀ lọ́nà. Fàyè rẹ fún Ọlọ́run kó máa gbàdúrà kó dẹ̀ jẹ́ mímọ́. Nítorí mímọ́ ni Ọlọ́run olùfẹ́. Kò sí ẹnikẹ́ni ní ayé yìí tí ò ní ohun tó ń làkọjá. Ohun tó ń làkọjá yìí ó wá ni ó dẹ̀ sì máa padà. Olùfẹ́ má fi Jésù sílẹ̀ o. Nítorí ààyè ló wà. Jákòbù orí kẹrin ẹsẹ̀ kẹjọ kí ni Bíbélì wí.
2: Ẹ súnmọ́ Ọlọ́run òun yóò sì súnmọ́ yín.
1: Oh yes.
2: Ẹwẹ́ ọwọ́ yín mọ ẹ̀yin ẹlẹ́ṣẹ̀.
1: Yes sir.
2: Ẹ ṣiṣẹ́ ọkọ̀ yín ní mímọ́ ẹ̀yin oníyèméjì.
1: Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, ẹ̀mí ìyèméjì yóò fi ayé wa sílẹ̀. Ẹ̀mí tí gbẹ́kẹ̀lé Ọlọ́run títí dópin tí ó fi gbẹ ẹrẹ rẹ̀ yóò tẹ ọwọ́ wa o. Gbogbo ẹni ẹ pariwo Olúwa má gbàgbé mi. Kí ìrònú ojoojúmọ́ ìbá lè dópin. Kí láti gbojoojúmọ́ lórí ọmọ yìí kó bá lè dópin. Kí ìyọ̀sùtì sí ìbá lè dópin. Kí ẹ̀gẹ̀ kó bá lè dògo. Kí àrífí tó wọlé kí ogo búyọ̀. Kí yẹ̀yẹ́ tó bẹ̀rẹ̀ kí ayẹyẹ ńlá kó ti bẹ̀rẹ̀. A ò lè yọ. Ìwọ ló rántí Joseph. Ìwọ ló rántí Anna. Ìwọ ló rántí Sarah. Bọ́ gbàgbé Deborah àti Eunice. Tó bá ṣe tí wọn ò lè ṣe tí wà. Ọ̀sẹ̀sẹ̀ tó ti ṣẹlẹ̀ ìtọ́jú ẹlẹ́rìí. Ọba tó bọ̀ ọ̀pọ̀ nínú Bíbélì. Ọba tí ò gbàgbé ọmọ orúkàn. Àwọn ọmọ tàpátá dìde. Wọ́n dẹ̀dẹ̀ lẹ̀ lérí ẹ tọmọtọmọ. Abiyamọ ẹni tó rántí wa ní ipò ìrẹ̀lẹ̀ wa kò ní jẹ́ ká yọ fọmọ dàmú wa o. Omi ayé rẹ̀ máa dun o. Ayé ò ní bomi rí ìṣòro ọmọ rẹ o. Wà á rẹ́ ni fẹ̀yìntì. Wà á rẹ́ ni sábà. O ní payín kẹ́kẹ́ lórí ọmọ. Ìnira wàhálà tí ìran kiri kò ní wọnú ilé rẹ o. Joseph Olúwa wàá jẹ̀rẹ̀ àdúrà rẹ o. Ẹkú Jeremiah 4:8 alájọ dúdú òru ò ní wọ yàrá rẹ nínú ọdún yìí. Ọ̀gá ayọ̀ ọmọ rẹ ò ní gbé o. Ẹyẹ sí o sí o kò ní balẹ̀ òrùlé rẹ. Ẹyẹ egúnugún kò ní balẹ̀ ọlọ́jìká. O ní rọ́gùn kò sí dáadáa lójú yányàn lórí ọmọ rẹ o. Ẹ̀gún májẹ wọn ọmọ kò ní bà wá o. Ọkọ̀ ẹgbẹ́ má mi jáde kúrò nílé lórúkọ jẹ́ kò ní jẹ́ lẹ́sẹ̀ ẹnikẹ́ni wa. O ní wàá sùn lẹ́bù tìrì àwọn sọ́mọ dábí sílẹ̀ òjò ìbùkún yóò rọ̀ sínú ilé yín o. Èdè ayé kò ní mú ọ tọmọtọmọ. Ọ̀gẹ̀dẹ̀ ọmọ rẹ tó pọ̀ yìí kò ní pa àpọ́ bàjẹ́ o. O ní rọ́gùn pẹpẹ ìdùbúlẹ̀ jẹ́ wọn mọ́ o. Ẹ̀gún ìran di ìbùkún ìran látòlí lọ. O ní rọ́gùn ọfà fìkúlẹ̀ ṣòfò. O ní pìtà nínú ìyá o. O ní fi sá ẹsẹ́ jọjọ ọ̀tá rẹ. Ẹnìkan máa sọ kó ọ̀rọ̀ rẹ bá olóore o. Ayé ò ní lé olóore jìnà sí ọ o. Kànga gbígbẹ̀ ìdílé ó yá máa sun omi jáde. Aláìlẹ́ nìyẹn yóò yá gbẹ́ràn lọ́wọ́ òjijì. O ní rọ́gùn àdìmẹ́rù ibi lórí àwọn ọmọ rẹ. Màmá ti máa gbàdúrà ọlọ́mọ fún ọkẹ mi máa yé mi lórúkọ Jésù. O ní jìṣẹ́ lórí ọmọ o. Ènìyàn ní mú ní mọ̀yàn wá pàdé olóore. Ayé kò ṣe é dágbé wà á múlẹ̀ tí àwọn aláàánú. Ẹ ò ní jágun ẹ̀sán nínú ilé yìí o. Odi tó wọ̀ yìí wàá rẹ̀yàn bọ́ ọmọ padà o. Àìsàn 7:1 fi wàhálà ọmọ bọ̀ nínú jẹ́ o. Àìsàn 7:7 ìmọ̀kíbọ̀ kò ní jọ lórí àwọn ọmọ rẹ o. Jeremiah 31:15 ó ní pọ̀ rẹ́rẹ́ ẹkú lórí ọmọ rẹ o. Ọmọ rẹ máa pẹrẹgẹdẹ láyé o. Ó lọ lárí kò padà ní kankan mọ́ kò ní jẹ́ ìpín rẹ o. Ó ní tìrógó jẹun láyé. Má wo ago alágo ṣiṣẹ́ ìgbà tirẹ̀ náà máa dé o. Má fọmọ wé ọmọ ọmọ rẹ ògo rẹ̀ máa jáde. Ẹ̀ṣẹ̀ àwọn bàbá ńlá wa kò ní díwa lọ́wọ́ ìṣerere o. Mo ráyẹ mo sáfáyé ò ní ríjà ayé tọmọtọmọ. Lọ́sẹ̀ tán ẹ bá 23 jàmbá kò ní bá olójijì lórí ọmọ o. Onídàájọ́ 5:20 ra àwọn ọmọ rẹ ò ní já lójijì. Mọ́tú 2:18 igbẹ́ sọ nírámà igbẹ́ kò ní sọ lórí ọmọ rẹ o. Mọ́kàlá 2:36 ọgbẹ́ ìkílẹ̀ lẹ́yìn kò ní bà wá lórí àwọn ọmọ wa. Alukoro ẹkú kò ní yálé wa o. Wọ́n ní rọ̀ fọ́ ojúmọ́ ojúmọ́ ọmọ fọ́kọ̀ rẹ jẹ́ o. Dádì iṣẹ́ yín máa lérè. Ọmọ máa ṣe fún ọjẹ́. Owó bá dé dádì ọmọ ò ní pa ó tí o. Bómi ẹ lọ fọkàn balẹ̀ ọmọ máa tọ́jú rẹ̀. Ọmọ máa ṣe fún ọj je ayo ni yogi ni di aro re to njo yi o ani koko re ye olomo lo wa ma se tomo tomo o ni gbagi magi tori omo re o owo eni bi oni ka omo re ayo ni ki odele lele fi banuje lori omo o o ni rogun sori sori lori awon omo re ninu odun yi o igi leyan gba wo ni wo lojiji ayo ni jade omo re mole o ni repete soju na ka o ibi to ye ko ti rerin lori omo o ni ba ku pade nbe o ayo ni fijo aleya si gbogbo wa lase lojo to ye ka ma jojo eye o omo re o ni je 10% ya ni le baba re o o ni rogun awon ki lori omo o so lojo ojo to ju ki po si ki si mala ojo ni po ni le alaye oro re si ma je so pe omo wo ni do mo be le ali o o tu ejo oluwa di pa ninu le yo ori omo re o ni gbobode awon ki lori omo o ko ni jele fun o omo re o ni pade ni bi o ni pade aisan ayo ni towo bo mo re loju aisan sele ru ko ni wole were o ayo ni fo mo wa rubo ogun o ogun ayo ni fo mo wa lakalaka ayo ni se obi o se wo tomo tomo o a o ni buru eku ni le yin o a o ni rogun atemara lori awon mo nu le yi irawo mo re ma tan dale wa riri omo re ni le alaye oju ka pa oju ka re re ko ni pada di ota re loju ale o omo wa o ni sabun wa o ila koja wa lori omo yo pada ja so pe o aye ma ba yin yo lori awon omo yin nisa omo yen ma bo si omo re ma lakojo ogun omo re oni yoro danu ogun olorun yo yo lara re tomo tomo o aye omo re ma po si aye wa tomo re tesi waju loni o Jesu oluwa wa engineer bi eri sika to lo gbadura ni church
0: mo dupe lowo olorun ipe yi olorun gbo wa gbe seranse kale o si lo bi odun meji bayi olorun de se ojo ye ba se pari praise night ba se dele a se sunday service lowo ni takan ri pe leni en ba park moto lara awon church member ni o won de ja tie sile o ja ties o ja cement awon lo tun kon wa loju pe ka fe pari pe awon workers ti wa nta won fe le ties ori
3: altar
0: lai ba wa so nkankan lai no anything
3: oluwa
0: won de le ties altar won de le ton pata pata
4: o re eru tele ile ta lo lo
5: ile mi ni o
1: baba mama sunday akoko leleyi ko ye kissing ni ka omo le iwa ti dire re pata lo ye ko wa ni waju olorun le ni sunday akoko eni yi la de fe gbadura si jo bi olorun se ranse gbogbo eniyan ni mama fun ni jo kankan ati samu ori re gbogbo eni to ti gba lo laarin ose ni ni gbogbo eniyan mu bo ta de ma pari adura le lori loni bo le ni dale mo to wa ni sagu ata logun se so fo olokada ko gbe lo ti church awon mo pakeye cac ago ma pa ni gbogbo eniyan ti debe wa je won omo o olorun to ka gbogbo wa yi ye a ma da ore leni ore sunday akoko ni gbogbo eniyan ma da leni alaye lo nda ore ba je nda lori daddy mommy la ma da lori awon omo bo olorun ba je fi se olokan to re si pe yi lo ma se leni ko si iye to le fi ranse o oba ti mbuku gbogbo eda laye yo buku idile yin o e o ni sagbeje o e o ni toro je ino wo le ti ma mowo ife ko aye pe ko run ko ni da yin da bukata ile yen Jesu oluwa wa mama bo ti so lori afefe lana je tutu so August 7 ni ojo ibi woli re to ngbo yi o lo ma bi soji lata fe be ni August 2 nitori ose yen je ose majemu nla ti wo bi woli re saye ma ro wi ko dara pa mo soji yen August 2 lo ma bere St Michael Stadium lati fe se ni ota ororo majemu be de woli re ni kokan ma ma gbe yo kokan lo le oritiri ti o nja ni gbogbo eniyan yo gba ta fi se didi birthday na iwe ti awon mo ma lo tan ba ti wole school iwe baba alabiyamo ni meji meji ni mama pin lofe olorun baba alabiyamo o aye lo wa
6: hello hello prophet 090 60 57 11 10 fun itesiwaju eto yi e le fi ore si account details yi 30 34 34 77 14 le ko si 30 34 34 77 14 Fakeye Emmanuel lo ma gbe jade first bank.
1: Abiyamo a o ni ma boje mo.
7: Not just another radio station. Wells Radio 89.3 FM. broadcasting from Ibadan, Oyo State, brings you wholesome programs for you and your family.

0: Yìí ni ètò àánú lẹ́ẹ̀kan sí láti ilé iṣẹ́ ìránṣẹ́ God's World Advent Tabernacle. Ẹ máa bá wa ká lọ.
1: Àwa fi ọpẹ́ ìyàn láti ògo fún Olúwa Ọlọ́run wa. A ń yàn tó tún ṣe wá yẹ ní àkókò yìí láti bá ayé sọ̀rọ̀. Ọlọ́run gbọ́ pé kí o gba ẹ̀yìn wa. Bó bá rí bẹ́ẹ̀ ní orúkọ ńlá ti Jésù Kristì, Olúwa wọnú ayé wa wá. Gbẹ́nú wa sọ̀rọ̀. Gbogbo èyí tó máa gbóhùn rẹ lónìí yẹ kó gbọ́ ní àgbọ́yé àti àgbọ́yè. A ó sì máa yàn Jésù Olúwa wa. Àmì. Kí ni àkòrí ọ̀rọ̀ wa ti ọjọ́ òní? Ó sọ báyìí pé ìpè sí gbogbo àwọn tí kò tí ì gba Jésù gbọ́. Ìpè sí gbogbo àwọn tí kò tí ì gba Jésù gbọ́. Ẹ jẹ́ ká wò ó nínú wòlíì Ẹ́sáyà orí 5:1-6. Ẹsẹ̀ ìkẹfà sí ìkẹsàn-án. Kí ló wí?
2: Ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí.
1: Ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí yìí.
2: Pé nígbà tí ó wà nítòsí.
1: Ẹ pé nígbà tí ó wà nítòsí.
2: Kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀.
1: Kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀.
2: Kí ẹlẹ́sẹ̀ sì kọ ìrònú rẹ̀ sílẹ̀.
1: Kí ẹlẹ́sẹ̀ kọ ìrònú rẹ̀ sílẹ̀.
2: Jẹ́ kí ó yí padà sí Olúwa.
1: Kó yí padà sí Olúwa.
2: Òun ó sì sàánú fún.
1: Yóò mọ̀ sàánú fún.
2: Àti sí Ọlọ́run.
1: Àti sí Ọlọ́run wa.
2: Yóò sì jí ilé ọ̀pọ̀lọpọ̀.
1: Yóò sì jí ọ̀pọ̀lọpọ̀.
2: Nítorí èrò mi kìí ṣe èrò.
1: Èrò mi kìí ṣe èrò yín.
2: Bẹ́ẹ̀ni ọ̀nà mi kìí ṣe ọ̀nà.
1: Ọ̀nà mi kìí ṣe ọ̀nà yín.
2: Olúwa
1: wí.
2: Nítorí bí ọ̀run ti ga ju ayé lọ.
1: Bí ọ̀run ti ga ju ayé lọ.
2: Bẹ́ẹ̀ni ọ̀nà mi ga ju.
1: Bẹ́ẹ̀ni ọ̀nà mi ga ju ọ̀nà yín lọ. Àti èrò mi ju èrò yín lọ. Gbogbo ẹ̀yin olùgbọ́ mi níbi gbogbo tí o bá ti gbọ́ ọ̀rọ̀ yìí láàárọ̀ yìí. Ìpè dún sí gbogbo àwọn tí ò gba Jésù gbọ́. Olúkúlùkù ló gbẹ́kẹ̀lé ẹ̀sìn tí ẹ̀. Gbogbo ẹ̀sìn tó dì mú asánni kò lè gbà ọ́ kó lọ́wọ́ ibi àti ìbínú Ọlọ́run. Nípa báyìí síbẹ̀síbẹ̀ àdúlẹ̀kan sí fọhùn pé ẹ wọ́ Olúwa ń gbà tẹ́ ẹ lè rí yìí o. Nígbà tí ọjọ́ ibi kò tí ì dé yìí. Nígbà tí wàhálà àti ìdààmú ayé kò tí ì dé. Gbogbo eléyìí tá a sì ń lo ayé yìí. Ó rán wa létí ohun tó ń bọ̀ ni o. Ìdí abájọ rèé tí a fi ń pè sí gbogbo ayé. Ìwọ tó ò tí ì gba Jésù ní Olúwa àti Olùgbàlà rẹ. Ó ní ẹ wọ Olúwa nígbà tá ẹ lè rí yìí o. Ọjọ́ ń bọ̀ tí kò ní í ṣe rí mọ́. Àwọn èèyàn á gbìyànjú láti rí irọ́. Kílẹ̀kùn àánú kó tó tì. Ṣé Olúwa Ọlọ́run alààyè ló ń sìn? Ṣé Ọlọ́run tẹ́wọ́ gba ẹ̀sẹ̀ yìí? Ṣé ẹ̀sẹ̀ bọ́lápọ̀ Olódùmarè? Ó ní ìwọ kò gbọdọ̀ ní Ọlọ́run mọ́ pẹ̀lú mi. Má yẹ ẹ̀kẹ́rẹ́ fún ara rẹ̀. Gbogbo ohun tó ní òun ò fẹ́ òun ògbà tó pé Ọlọ́run owú ni òun. Òun ó bẹ̀sẹ̀ wò ló gbogbo àwọn tó bá kọ̀ sílẹ̀. Ẹ̀yin ará ẹ̀yin olùgbọ́ lọ́mọdé lágbà lọ́kùnrin lọ́ba àti ìjòyè. Ṣé inú Ọlọ́run wá dùn sí o? Lóòótọ́ olówó o kọ́lé o ralẹ̀ o wá rò pé ó lè mú ìgbàlà wá fún o. Ó sì sọ pé ó ń sin ọya. Ó sọ bàtà ńlá. Ọlọ́sùn ń sin ọ̀sun. Eléégún sin eégún. Olúkúlùkù ló ń là kàkà tó ń tiraka ṣùgbọ́n ìjẹ́ ohun tí Olúwa wí rèé. Ó ní ẹbẹ̀rẹ̀ ọ̀nà ẹgbà ni. Ẹnu ní ojú ìka ìbẹ̀rẹ̀ ọ̀nà ẹgbà ni. Èwo ni ọ̀nà dára ẹ̀rìn níbẹ̀ kẹ balẹ̀ ní ìsìnkú ọkàn yín ṣùgbọ́n ẹ sọ pé wọ́n láwọ̀ ò ní rìn. Olúwa tún pè wá lóòrọ̀ yìí. Ẹ wọ́ Olúwa ń gbà tẹ́ ẹ lè rí o. Ẹ pé ó sì wà ń tò sí o. Kí ìdààmú àti wàhálà ayé kó tó bẹ̀rẹ̀. Lọ́jọ́ tí gbangba yóò dẹkùn sí rere yóò bẹ̀wò. Ìbá dá lọ́pọ̀lọpọ̀. Ìwọ kọ́ ló dá wáyé. Ó ní ìbẹ̀rù Ọlọ́run ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Ó yẹ ká bẹ̀rù ọ̀rọ̀ Ọlọ́run. Ká sì pa ọ̀rọ̀ rẹ̀ mọ́. Ó ní ogún tó bá wí fún yóò ní kẹ́ ṣe. Sóhun là ń ṣe. Onírúurú ẹ̀sìn. Ó ń gbòrò nínú ayé adẹ́sọ̀ gba adẹ́sọ̀ lá nínú ẹ̀. Mọ̀ pé a ti dìtẹ̀ mọ́ ọlọ́run alàyè. A ti dìtẹ̀ mọ́ ọlọ́run ọ̀gá ògo. Wọ́n ní ilẹ̀ gbígbẹ́ aṣálẹ̀ ni àwọn ọlọ́tẹ̀ ń gbé. Ẹnikẹ́ni tí ò bá gba ọlọ́run gbọ́ gẹ́gẹ́ bí ìpè tó pè ọlọ́tẹ̀ ní ọlọ́tẹ̀ ní kò sí ohun kan tí ọlọ́tẹ̀ yóò gbénú ayé ṣe tí ó yẹ. Ìdí abájọ rèé tá a tún fi ran wa ní àkókò yìí. Ohunkóhun yóò tó jẹ́ láyé fetí sí ọ̀rẹ́ dáadáa jẹ́ kí ìyẹ̀rẹ́ kí ó sì ẹ̀yìn ọba àyìn ìjòyè gbogbo ẹ̀yìn ọlọ́run gbogbo ẹ̀yìn ọ̀jọ̀gbọ́n. Àkókò yìí sì dáa gbogbo tá a sì lónìí ìfarahàn tó ń bọ̀ lọ́jọ́ iwájú ni. Ṣùgbọ́n kí ni bàjẹ́ ayé yìí kó mọ̀ bá jẹ́ tiẹ̀ títí lẹ́yẹlẹ́yẹ. Ìdí abájọ orí sọ fúnra wọn jáde o má gbà pé àjọ wà nú ayé ni. Ṣùgbọ́n a jẹ́ kó yé wa gbagbagbagbà wípé kò sẹ́ni tó wà láàyè fún ara rẹ̀ kò lè sẹ́ni tó kú fún ara rẹ̀. Bí ọlọ́run bá sì fún ọ ní oore ọ̀fẹ́ tó wà láyé tó ń gbọ́ ohun tó ń wí ìbádà kó wọ lágbà tó lè rí pé nígbà tó wà nítòsí ó dúró dì ọ́ kò sí ìta ọ́nù ìlérí ọlọ́run yè. Ọlọ́run yè ó ní agbára ó mú ju ìdàkídà olójú méjì lọ. Tó náà mo fi ìyọ́nà ọlọ́run bẹgbẹ́ èyí tó ń gbọ́ mi ní òwúrọ̀ yìí ẹ wọ olúwa nígbà tí ẹ lè rí gbogbo ẹ̀sìn tẹ́ ń sìn ẹ dájú lẹ̀ pátápátá eléegun má ṣe eégún mọ́. Babaláwo kúrò ń di ẹ̀ abòrìṣà má bòrìṣà mọ́ gbogbo òfin mẹ́wẹ̀ẹ́ wájú ọlọ́run pa ẹ ti kọ̀yìn sí. Kì í mọ̀ sẹ́yìn ló sọ̀rọ̀ ọlọ́run ló mọ̀ sọ bẹ́ẹ̀ ìwọ kò gbọ́dọ̀ ìwọ kò gbọ́dọ̀ ìwọ kò gbọ́dọ̀. Tó o bá sì wá sọ̀tẹ̀ sí ẹlẹ́dàá rẹ ibo ló fẹ́ gbégbà. Òótọ́ ọ̀rọ̀ dé ká sọ gbogbo yẹn pátápátá gbà àtọ́ba àti ìjòyè lóòótọ́ kọ́lé ora lẹ̀sẹ̀ olówó lọ́wọ́ bẹ́ẹ̀ ni. Ó ní bí a bá fi gbogbo ayé yìí tí a bá fi ní ìní tí a bá wá sọ ẹ̀mí wa nù kí ni a fẹ́ fi ṣe pàṣípàrọ̀ ẹ̀ ohun tó jẹ́ kí Jésù wá sáyé nìyẹn. Gẹ́gẹ́ bí olùgbàlà tó wá ṣe ìlàjà láàrin àwẹ àtọ ọlọ́run bàbá rẹ̀ òun ló kígbe pé ẹwọ́ olúwa ńgbà tẹ́ ẹ lè rí Jésù Kristì olúwa náà. Tí a bá kùnà láti gba Jésù ní olúwa àti olùgbàlà gbogbo ẹ̀yìn ògbómi gbogbo orílẹ̀-èdè àti àgbáńlá ayé àti ìwọ tó gba lánàá tó tún pé ìyìnà ẹ jẹ́ ká ronú dáadáa onílárí o òmò tọ́jọ́ ọ̀la lè wú. Tí o bá lè kú sí ipò àìní Jésù ọ̀run àpáàdì nílé ẹ ẹnìkan ò dọ́run àpáàdì kó tún kò ń bẹ̀ mọ́ ó dé ní ayé ayé inú ná àìnípẹ̀ kú nìyẹn. Ìdí bájọ tí Jésù wá sẹ́yìn pé òun ò fẹ́ kẹ́nikẹ́ni ó ṣègbè ó torí bẹ́ẹ̀ ẹ̀yà ìlópin ó jẹ́ lórí àwọn ènìyàn síbẹ̀síbẹ̀ òní ìfẹ́ inú rẹ̀ ló ṣe ìwọ náà tójú ara ẹ bọ́ ìwọ kọ́ ló ní ọkàn ìwọ kọ́ ló lẹ̀mìí ṣèbí òsì ìjọ oyún lónìí ó ní ẹjẹ́ ká máa jẹ ká máa mu ọ̀la lásán àkú. Ó dẹ̀ fàyé lẹ̀ nígbà tó mọ̀ nígbà tó rò àwọn tó kú ṣé gbogbo wọn ló mọ̀ pé wọn máa kú lọ́jọ́ yẹn. Tọ́lọ́jọ́ bá ti dé kò sóhun kó tún lè dá ìdúró ṣùgbọ́n ìbò ló fẹ́ kú rè ìbò ló fẹ́ rè. Ẹ jẹ́ ká ronú dáadáa láàárọ̀ yìí o torí pé ìgbà kù sí dẹ̀dẹ̀. Jeremaya orí 25 òun náà bá a sọ̀rọ̀ níbẹ̀ Jeremaya orí 25 látẹsẹ̀ 30 ó sọ̀rọ̀ kí ló ti wí Jeremaya 25:33.
3: Ǹjẹ́ ìwọ sọ àsọtẹ́lẹ̀ gbogbo ọ̀rọ̀ wọ̀nyí fún wọn.
1: Jeremaya sọ àsọtẹ́lẹ̀ gbogbo ọ̀rọ̀ fún àwọn èèyàn
3: kí o sì wí fún wọn pé
1: Olúwa
3: yóò kọ yóò kọ láti òkè.
1: Olúwa yóò kọ láti òkè wá.
3: Yóò sì lọ ohun rẹ̀ láti ibùgbé rẹ̀.
1: Yóò fọ ohun rẹ̀ láti ibùgbé rẹ̀ mọ́ wá.
3: Ní kíkọ́. Ní kíkọ́ yóò kọ sórí ibùgbé rẹ̀.
1: Ní kíkọ́ yóò kọ sórí ibùgbé rẹ̀.
3: Yóò pariwo. Lórí gbogbo olùgbé ayé. Bí àwọn tí ń tẹ ìfútí. Ìgbé kan yóò wà. Títí dé òpin ilẹ̀ ayé. Nítorí Olúwa ní ìjà
1: tí ó bá ayé jà.
3: Yóò bá gbogbo ẹran ara.
1: Wíjọ́. Bẹ́ẹ̀ni.
3: Yóò sì fi àwọn olùṣe búburú fún idà.
1: Bẹ́ẹ̀ni.
3: Ni Olúwa wí. Báyìí ni Olúwa wí. Olúwa ọmọ ogun. Sáàwó ibi yóò jáde. Láti orílẹ̀-èdè dé orílẹ̀-èdè. Ìjì ńláńlá yóò rú sókè. Láti gbogbo agbègbè ayé. Àwọn tí Olúwa yóò pa ní ọjọ́ náà. Láti ìpẹ̀kun ìkíní.
1: Títí
3: dé ìpẹ̀kun kejì ayé.
1: Bẹ́ẹ̀ni.
3: A kì yóò sọ̀rọ̀ wọn. A kì yóò sì kó wọn jọ.
1: A ní kó jọkàn mọ̀.
3: Bẹ́ẹ̀ni, a kì yóò sìn wọ́n.
1: A kì yóò sìn wọ́n. Bẹ́ẹ̀ni.
3: Bẹ́ẹ̀ni ó di ààtàn lórí ilẹ̀.
1: Ó tó. Àwọn ọ̀rọ̀ tó lágbára ni Olúwa rán wa láàárọ̀ yìí gbogbo ayé. Ọ̀nà wo ló fẹ́ gbẹgbà tó fi bọ́ lọ́wọ́ ìbínú tó ń bọ̀ yìí? Ìbínú rẹ̀ bọ̀ lórí ayé o. Bó la ti fẹ́ ṣe? Mo gbà ní àdúrà. Ọlọ́run ajé o gbọ́ràn. Jésù Kristì, Olúwa wa.
0: Ìwàásù tí ẹ gbọ́ tán yìí, ó wá láti ẹnu bàbá wa. Ìránṣẹ́ Ọlọ́run alààyè Reverend Jill Ogundare JP ti ilé-iṣẹ́ ìránṣẹ́ God's World Harvest Tabernacle Plot 10 Block 5 Ọlọ́run Ṣògo Quarters Alexander Area Akwata Ibadan. Àárọ̀ yín kí ẹ pàdé wa ní àkókò kan náà ní ọjọ́ mẹ́jọ. Ẹ lè kàn sí bàbá wa lórí àwọn nọ́mbà wọ̀nyí 08038549251 tàbí 08060914503 tàbí 08079961008. Jésù l'Olúwa.

Ọmọ ọwọ́ àti ọmọ ọmú ni ìwọ́ ti ṣe ìlànà agbára. Nítorí àwọn ọ̀tá rẹ, nítorí kí ìwọ́ kí ó lè mú ọ̀tá olùgbẹ́sán.

nígbà tí mo ro ọ̀run rẹ. Iṣẹ́ ìka rẹ̀, òṣùpá àti ìràwọ̀ tí ìwọ ti ṣe ìlànà sílẹ̀. Kí ni ènìyàn tí ìwọ fi ń ṣe ìrántí rẹ̀, àti ọmọ ènìyàn tí ìwọ fi ń bẹ̀ẹ́ wò? Ìwọ ṣàdá ní onírẹ̀lẹ̀ díẹ̀ ju Ọlọ́run lọ. Ìwọ sì ti fi ògo àti ọlá dé ní adé. Ìwọ mú jọba iṣẹ́ ọwọ́ rẹ̀, ìwọ sì ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀. Àwọn àgùntàn àti àwọn màálù pẹ̀lú, àti àwọn ẹranko ìgbẹ́, àwọn ẹyẹ ojú ọ̀run àti àwọn ẹja òkun tí ó ń kọjá lọ nípa ọ̀nà òkun. Olúwa, Olúwa wa, orúkọ rẹ ti ní ètò ní gbogbo ayé. Èmi ó fi gbogbo àyà mi yin Olúwa. Èmi ó fi gbogbo iṣẹ́ ìyanu rẹ̀ hàn. Èmi ó yọ̀, èmi ó sì ṣe inú dídùn nínú rẹ̀. Èmi ó sì kọrin ìyìn sí orúkọ rẹ̀. Ìwọ ọ̀gá ògo jùlọ, nígbà tí àwọn ọ̀tá mi bá pẹ̀yìn dà, wọ́n ó ṣubú, wọ́n ó sì ṣègbé ní iwájú rẹ̀. Nítorí ìwọ ni ó ti mú ìdájọ́ mi àti ìdí ọ̀ràn mi dúró. Ìwọ ni ó jókòó lórí ìtẹ́ tí ó ń ṣe ìdájọ́ òdodo. Ìwọ bá àwọn orílẹ̀-èdè wí. Ìwọ pa àwọn ènìyàn búburú run. Ìwọ pa orúkọ wọn rẹ́ láé àti láéláé. Ní ti ọ̀tá, ìparun wọn parí tán láéláé. Ìwọ ni ó sì ti run ìlú wọn nì. Ìrántí wọn sì ti ṣègbé pẹ̀lú wọn. Ṣùgbọ́n Olúwa yóò wà títí láéláé. Ó ti tẹ́ ìtẹ́ rẹ̀ sílẹ̀ fún ìdájọ́. Òun ó sì ṣe ìdájọ́ ayé ní òdodo. Yóò ṣe ìdájọ́ fún àwọn ènìyàn ní òtítọ́ ìwà. Olúwa ni yóò ṣe ààbò àwọn ẹni ìnilára. Ààbò ní ìgbà ìpọ́njú. Àwọn tí ó sì mọ orúkọ rẹ̀. Àwọn tí ó sì mọ orúkọ rẹ̀ ó gbẹ́kẹ̀lé ọ nítorí ìwọ Olúwa. Kò ti ikọ̀ àwọn tí ń ṣe àfẹ́rí rẹ sílẹ̀. Ẹ kọrin ìyìn sí Olúwa tí ó jókòó ní Sioni. Ẹ fi iṣẹ́ rẹ̀ hàn nínú àwọn ènìyàn. Nígbà tí ó wá di ẹjọ́ ẹ̀jẹ̀, ó rántí wọn, òun kò sì gbàgbé ẹkún àwọn olùpọ́njú. Ṣàánú fún mi, Olúwa, ro iṣẹ́ tí èmi ń ṣe lọ́wọ́ àwọn tí ó kórìíra mẹ́. Ìwọ tí ó gbé orí mi sókè kúrò ní ẹnu ọ̀nà ikú, kí èmi kí ó lè máa fi gbogbo èyìn rẹ hàn ní ẹnu ọ̀nà ọmọbìnrin Sioni. Èmi ó máa yọ̀ ní ìgbàlà rẹ̀. Àwọn orílẹ̀-èdè jìn sínú ọ̀fìn tí wọ́n wà. Nínú àwọn tí wọ́n dẹ sílẹ̀ ní ẹsẹ̀ ara wọn kọ́. Àmọ́ Olúwa, nípa ìdájọ́ tí ó ń ṣe, nípa iṣẹ́ ọwọ́ ènìyàn búburú ni a fi dẹkùn mu. Orí àwọn ènìyàn búburú ni a ó dà sí ọ̀run àpáàdì. Àti gbogbo orílẹ̀-èdè tí ó gbàgbé Ọlọ́run, nítorí pé a kì yóò gbàgbé àwọn aláìní láéláé.
Aba àwọn tálákà kì yóò ṣègbé láíláí. Olúwa dìde, má ṣe jẹ́ kí ènìyàn kí ó borí. Jẹ́ kí a ṣe ìdájọ́ àwọn orílẹ̀-èdè níwájú rẹ̀. Dẹ́rùbà wọ́n, Olúwa, kí àwọn orílẹ̀-èdè kí ó lè mọ ara wọn pé ènìyàn ṣàní wọ́n. Ògo ni fún bàbá àti fún ọmọ àti fún ẹ̀mí mímọ́. Bí ó ti wà ní àtètè kọ́ṣe, ó ń bẹ nísinsìnyí. Bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo. Ayé àìnípẹ̀kun, àmì.

gbanigbani ti aye saya. Olorun ibere arin ati opin. Oluwa Oluwa wa oruko re ti ni eto ni gbogbo aye. Olorun awon Olorun Oluwa awon Oluwa wa kabiyesi oba fun awon oba oba tin roba loye oba ti o seni to le gba ipo lowo re lai lai Olorun agbalagba Olorun ti ko yipo pada Olorun ti ko fi wa sile ti ojo ibi o fi ba wa Olorun ti npa wa mo ninu ewu gbogbo Olorun ti nse ti wa lase pe Olorun ti njeri ara re ninu aye wa Aye ninu aye raye Okan lana okan loni okan titi ojo aye Olorun Abraham Olorun Isaac Olorun Jacob A le se le wi a le wi le se A soro mo ye a soro mo tase Baba fun alaini baba olugbeja omo orukan oko opo Digbega ni oruko re Gbigbega ni oruko re Gbigbega ni oruko re Olorun me Won ti gbogbo agbara laye ati Olorun je ti re en ti gbogbo agbara laye ati Olorun be ni ikawo re Ina loba to le pe ko wa ti o si wa oba ti o ni ko lo ti o si lo Lẹ́yìn rẹ Ọlọ́run ìwọ náà tún ni. Ọlọ́run tó pa èmi àti yín mọ́ nírìn àjò oṣù mẹ́fà àkọ́kọ́ ọdún 2026. Ó sì mú èmi àti yín la òkun pupa oṣù mẹ́fà yìí já. Oṣù mẹ́fà àkọ́kọ́ ọdún 2026 ò gbé wa mi. Oṣù mẹ́fà ọdún 2026 yé. Kò ṣọwọ́ òde sí wa. Òjò tó rọ̀ ń bẹ̀. Oòrùn tó ràn nínú rẹ̀. Afẹ́fẹ́ tó fẹ́ nínú rẹ̀. Gbogbo ohun tó bá ìrìn àjò oṣù mẹ́fà àkọ́kọ́ yìí kọjá kò ṣọwọ́ òde sẹ́mi àtẹ̀yẹ. Nítorí náà ó tọ́ láti yìn bẹ́ẹ̀ ló tọ́ láti

ó tọ́ láti kọrin ìyẹn sí, ó tọ́ láti sọ wípé bàbá o ṣé fún oore ọ̀fẹ́, fún àánú, fún ìpamọ́, fún ìkẹ́, fún ìgẹ̀, fún ààbò tó dájú. Bí a tilẹ̀ rìn láàrin àfonífojì òjìjí ikú, bí a tilẹ̀ rìn nínú ewu, bí a tilẹ̀ sí ayé nípò, bí a tilẹ̀ ń fẹ́ ayé tàmi ayé tìtì, tá à ń lọ tá à ń bọ̀, tí oríṣiríṣi ìmí ìkà ìmí ẹ̀dùn ti ń mí lẹ́gbẹ̀ẹ́ àti láyìíká. Bí ọ̀pọ̀ àwọn nǹkan lóríṣiríṣi ti ń ṣẹlẹ̀ síbẹ̀, àwa náà mọ̀ tún rèé, gẹ́gẹ́ bí alàyè ọkàn tó wá fojú hàn bí amòrè ọmọ. Bémi ò bá lè dúpẹ́, témi ò bá lè yàn ọ́, tí ń bá lè fi jó mi yàn ọ́, tí ń bá lè fọwọ́ mi gbé ọga, tí ń bá lè fi gbogbo ara mi yàn ọ́, a jẹ́ pé mo ya láìmoore. Ṣé ń tá a sì ṣe lóore tí ò dúpẹ́, wọ́n ló dàbí ọlọ́ṣà tó kóni lẹ́rù lọ. Ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́, ẹni tá a ṣe lóore tí ò lè fọ pé hàn, wọ́n ló dàbí ọlọ́ṣà tó kóni lẹ́rù lọ. Ká má wá fojú jọ ọlọ́ṣà. Ṣebémi àti yín náà mọ̀ wípé bàbá ṣọmọ lóore, ọmọ tá a sanwó òṣùkú rẹ̀, ọmọ tí ó bèrè nǹkan tá a fún. Ìrètí wa ni wípé lẹ́yìn tó gba nǹkan náà, ó lẹ́tọ̀ọ́ láti wá dúpẹ́ láti fẹ̀mí ìmoore hàn wípé ẹ ṣé o, mo dúpẹ́ dádì, ẹ ṣé o, mo dúpẹ́ mọ́mì, kódà yóò tún náà gbalaja, tàbí kó kúnlẹ̀ gẹ́gẹ́ bí obìnrin wípé mọ́mì thank you so much. Mélòó mélòó wá ní orí ọ̀fẹ́ tí Ọlọ́run fi fún wa. Ẹnìkan wá ń wò sùsùn pé kí ni mo fẹ́ dúpẹ́ fún, ẹnìkan wòye títí pé kí ni mo fẹ́ dúpẹ́ fún. Ọlọ́run tí òjò dúpẹ́ tipátipá, Ọlọ́run tí òjò adúpẹ́ túláàsì, ọpẹ́ túláàsì mọ̀ wá. Àwọn tó dé bá àfi yọ̀ wọ́n, àfi ṣe ẹlẹ́yà wọn. Torí wípé ìwé mímọ́ náà sọ wípé nínú ohun gbogbo ó ní ká máa dúpẹ́ ni. Nínú ohun gbogbo ló pè é, ó ní ká máa dúpẹ́. Sọ àbá wa fẹ́ tú ohun gbogbo nínú ohun gbogbo yẹn pé nínú ohun gbogbo ká máa dúpẹ́. Ẹ jẹ́ mọ̀ wípé ipò yòówù tí èèyàn bá wà ní gbìyànjú àti sọ, ó yẹ kí èèyàn ò dúpẹ́ níwọ̀n tẹ̀mí ò tí jábọ́ lára rẹ̀. Lórin kan sọ pé alápá kan dúpẹ́, ẹlẹ́sẹ̀ kan dúpẹ́, ó lèmi tí mo wà láì ṣe abarapá, èmi náà gbọ́dọ̀ yìn ọ́. Bí irú àwọn wọ̀nyí bá ń dúpẹ́ mélòó mélòó, Ọlọ́run ọba tó sì ṣètò ẹ̀ bẹ́ẹ̀ ààrẹ ni kẹ́ni tó lè bí lẹ́jọ́. Kò sẹ́ni tó lè bí pé o ṣe ṣe báyìí, kò sẹ́ni tó lè yẹ lọ́wọ́ ẹ̀ wò pé o ṣe jẹ́mi ló dá báyìí, o ṣe jẹ́mi ló ṣe báyìí. Bíbélì wí pé Ọlọ́run wá jókòó sí ọ̀run, ó ló ń ṣe ohun tó wù ú. Tó bá wá rí bẹ̀, ta ni mí, ta lè mí, tí wàá máa bí ẹlẹ́dàá, àmọ̀ kòkò àti àmọ̀, àmọ̀ ò lè béèrè lọ́wọ́ àmọ̀ kòkò wípé kí ló dé tó ṣe mí báyìí. Àmọ̀ kò lè béèrè lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ tí ṣe àmọ̀ kòkò wípé kí ló dé tó ṣe mí bí èyí.
ohun tó kù tá ṣe náà ni wípé a dúpẹ́ ìrìn àjò oṣù mẹ́fà àkọ́kọ́ àti oṣù mẹ́fà kejì tá a ti bẹ̀rẹ̀ ìní lọ́jọ́ karùn-ún nínú ìrìn àjò oṣù mẹ́fà sáà kejì second half ọdún 2026 ẹ wòye pé mi àti yín ò farapa àgbé injury world cup ni a ń gbá lọ́wọ́ yìí ẹ bèrè lọ́wọ́ àwọn agbábọ́ọ̀lù àbáwọn tí ẹ máa ń pa bọ́ọ̀lù dáadáa bí pléyà bá ti ní injury wọ́n máa ń yọ lórí fíìdì ni. Èmi àti yín ò wò ní injury débi tí a nílé continue. Èmi àti yín ò farapa débi tá a nílé tẹ ọwọ́ iwájú. Èmi àti yín ò nípa lára kankan débi tá a nílé continue. Fún díè yìí

nígbàtí ẹ̀yìn bá bọ́ sínú onírúurú ìdẹ́wò ó ní ẹka gbogbo rẹ̀ sí ayọ̀ èyí tó túmọ̀ sí wípé ẹni tí ó bá ti wà nínú ayọ̀ kí ni ìrètí tá a ní pé kó máa ṣe kó máa fọpẹ́ kó máa fìyìn fọlọ́run èmi ìwà mọ ní irú ìdẹ́wò tẹ̀yìn wà báyìí mi mọ ìpele ìdẹ́wò tí ẹ̀yìn wà báyìí mi mọ irú ìlàkọjá tẹ̀ ń làkọjá lásìkò yìí mi mọ bẹ́ ẹ ṣe parí oṣù mẹ́fà àkọ́kọ́ ọdún 2026 mi mọ bẹ́ ẹ ṣe wọnú second half 2026 ìyẹn tẹ́ ẹ ṣe wọnú oṣù keje ọdún tá a wà yìí ṣùgbọ́n ohun tí mo kàn fẹ́ sọ láàárọ̀ ìfun yín náà ni wípé ìwé mímọ́ ń sọ fún wa ń bí nínú ìwé jákọ́bù orí kìíní ẹsẹ̀ ìkejì ló sọ bẹ́ẹ̀ wípé ẹ̀yin ará mi nígbàtí ẹ̀yin bá bọ́ sínú onírúurú ìdẹ̀wò ẹ̀ka gbogbo rẹ̀ sí ayọ̀ mo wá ń fìyìn òun sọ fún wa wípé bó ṣe ní kàkà sí ayọ̀ yìí ẹja máa fi ayọ̀ ọkàn wa hàn nípa bíbí olúwa ga nípa mímọ rírì rẹ̀ nípa sísọ títóbi rẹ̀ wípé ohun tó mú mi débì yìí ó jẹ́ olódodo láti mú mi síwájú ohun tó mú wa bọ̀ láti ibi tá a ti ń bọ̀ débi tá a dé yìí ṣé agbára ó wà á pin ṣé ipa rẹ̀ ó wà á pin kò ní lè mú àtẹ̀wájú mọ́ kò pọ́síbò torí wípé ọlọ́run ni à ń pè so fún ìdí èyí gbogbo ohun tá a ṣe láàárọ̀ yìí ìyẹn àti bíbí olúwa ga fún ìrìn àjò oṣù mẹ́fà àkọ́kọ́ 2026 ó tọ́ láti yìn nínú gbogbo afẹ́fẹ́ ìrú mi tó ti fẹ́ ló ti bá ìrìn àjò ọdún yìí lọ ẹ̀jẹ̀ á gbé ọlọ́run ga wípé a ṣì wà láyé a ṣì wà láàyè bí èèyàn bá sọ wípé àwọn kan ti kú àwọn kan ti lọ pé fún ìdí èyí èmi tí mo ṣì wà láyé mo ṣì ń dúpẹ́ bẹ́ẹ̀ ni ó tó bẹ́ẹ̀ àmọ́ kẹ́ni ọ̀hún náà má gbàgbé kémi àti yín náà má gbàgbé wípé ibi táwọn yẹn náà lọ àwa náà ó lọ ńjọ́ kan. ilẹ̀ tí ò mọ́ báwọn kan lónìí kò ní mọ́ báwa kan náà lọ láńjọ́ kan ọjọ́ kan ó jọ kan tílẹ̀ tiwa tílẹ̀ náà ò ní mọ́ báwa náà ọjọ́ kan ó jọ kan tílẹ̀ ò ní ṣú báwa náà ọjọ́ kan ó jọ kan tí wọ́n pé adìyẹ kọ lẹ́yìn ọmọkùnrin àtọmọbìnrin náà ni kì í sọmọkùnrin nìkan ọjọ́ kan ṣùgbọ́n pé a ti ẹ̀ṣẹ̀ wà yìí ẹ jẹ́ ká dúpẹ́ ó sì nídìí kan tá a ṣẹ̀ṣẹ̀ wà kí ni ìdí náà kò sóhun méjì jò wípé ká lè yin ọlọ́run ká lè sin ọlọ́run èrèdí ìwásáyé wa ká mọ ọlọ́run ká yin ọlọ́run.

nígbà ta bá ń ṣe iṣẹ́ tiẹ̀ tá à ń sìn tá à ń mú tiẹ̀ gbọ́ ẹ̀yìn ẹ fi tiyín yẹn lẹ̀ kẹ wá wò bóyá kò ní ẹ gbọ́. Bó tilẹ̀ wù kẹ́ ẹ máa rìn láàrin àfonífojì òjìjì ikú. Ẹ jẹ́ kọ́ bí a ti ń yan Ọlọ́run nígbà tó wọ̀ àti ìgbà tí kò wọ̀. Bí a tilẹ̀ ń rìn nínú ní àárín àfonífojì òjìjì ikú. Bí a tilẹ̀ ń rìn nínú ìlà ìlò ayé. Bí ó tilẹ̀ ń gbá wa sọ́tún tó ń gbá wa sósì tí ìrumi ayé yìí ń mì wá. Ẹjẹ́ akọ bí a ti ń yan Ọlọ́run. Kìkì wípé kí a ti ní ìgbẹ́kẹ̀lé nínú ẹni tí a gbàgbọ́, kí a sì mọ ẹni tí a gbàgbọ́ dáadáa. Káwa náà mọ̀ dàbí ẹni tí kò mọ ẹni tó ń sìn. Ká má dàbí àwọn tí wọn kò mọ ẹni tí wọ́n ń sìn. Ǹjẹ́ o mọ̀ nítòótọ́? Ẹ kú ojú mẹ́rẹ̀ káàárọ̀ nù léyìí, ṣàlàáfíà lè wà. Lórúkọ alága àti ìgbìmọ̀ tí ń darí ìkànnì yìí, lórúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan, lórúkọ amojú ẹ̀rọ fún sáà tàwa yìí, Sam Adelere lọ́lọ́wọ́ bọ́tìnì fún ti àárọ̀ tòní. Ìní ni Sunday àkọ́kọ́ nínú oṣù keje ọdún 2026. Mo kí wa wípé a kú ojú mẹ́ káàárọ̀. Adé Dàmọ́lá Olóyèdè ọmọ bàbá olómi lórúkọ tèmi jẹ́. Mo sì kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa. Wákàtí èyí rere nìkànnì kànga agbọ́mọ̀gbẹ́ 89.3 FM. Olúyọ̀lé la wà nílùú Ìbàdàn ní òpópónà Láàfin Avenue. Níbẹ̀ láti ń dàbí ẹ̀dùn tá ń rọbí ewé. Aago méje sí mẹ́jọ lè tò yìí ní gbogbo ọjọ́ Àìkú Sunday. Ẹ jẹ́ á lọ sínú orin láti ní ìwé orin yìí rere pápápá.

láti abalorin láti ní ìwé orin ìrere fún ti àárọ̀ tó ní. Oníṣègùn wájú mi láàárọ̀ yìí. Ẹ má gbàgbé ibi tí mo lọ ìwé Jákọ́bù kínní ẹsẹ̀ ìkejì mo fẹ́ kájọ dìmú dáadáa láàárọ̀ yìí. Ó sì ti sọ eléyìí tí ó ju ibẹ̀. Pé ká jọ fi ayọ̀ wa hàn bí ẹ ti ń gbaradì láti lọ ilé ìjọsìn láàárọ̀ yìí. Bí ẹ ti ń palẹ̀ mọ́ láti lọ ilé ìjọsìn láàárọ̀ yìí. Jẹ́ ká jọ ṣe ọkàn wa payá láti yan Ọlọ́run kí ìyìn tí a fẹ́ fún bàbá láàárọ̀ yìí kó lè jẹ́ ìtẹ́wọ́gbà. Ẹ jẹ́ kí ìyìn tí ẹ fẹ́ mú lọ síwájú rẹ̀ ó jẹ́ eléyìí tó wá láti ọkàn, eléyìí tí ó pé. Kì í ṣe ọkàn tó kún fún rúdurùdu, kì í ṣe ọkàn tó kún fún ìjà, kì í ṣe ọkàn tó kún fún ìrunú, kì í ṣe ọkàn tó kún fún ìbínú àbí asọ. Ẹ jẹ́ kí ọkàn wa kó mọ́ ní ìpalẹ̀mọ́ bí a ti ń lọ ilé ìjọsìn láàárọ̀ tòní. Orin tí mo mú wá dà ẹ jẹ́ àjọlọ́nu rẹ̀ ní pàápàá.

Mo gbọ́dọ̀ mo lérò pé ọkàn yín náà ti ń palẹ̀ mọ́ fún ijó àti ayọ̀ tẹ́ ó fi hàn níwájú Olúwa lónìí.

Bíbélì wípé ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láìláì. Oṣù kìíní, ìkejì, ìkẹta, ìkẹrin, ìkarùn-ún àti ìkẹfà. Ó tó bẹ̀. Ẹni tí ò bá more, wọ́n pé irú wọn kí náà ti ń pè wọ́n ọlọ́ṣà àbí tó kó ni lẹ́rù lọ. Olórin kan náà wá sọ wípé ẹni tí kò bá more kò lè dúpẹ́ ore. Bàbá èmi more, mo wá dúpẹ́ ore. Ẹni tí ò bá more ò ní lè dúpẹ́ ore. Ṣùgbọ́n èmi àti yín tá a more, àwa la wá dúpẹ́ láàárọ̀. Ọpẹ́ ìní kò tó, ojoojúmọ́ ló yẹ ká máa dùn. Nínú orin bàbá wa Evangelist Akintunde Elijah, tí wọ́n ti kọrin ìlàjì ọdún yẹn, wọ́n láwọn tí ó sọ́ǹbì kan bẹ̀. Bí ti ń bá ti ojoojúmọ́ ti ń bá ti jí ni mo máa mọ́pẹ́ wá. Ojoojúmọ́ tèmi àti yín náà bá jí ló yẹ ká máa múyìn wá. Síwájú ẹni tó ni ẹ̀mí àti ẹ̀mí inú wa. Ẹ jẹ́ wo ohun tó wà ń bí náà, orin pọ̀ ń bí tí mo kó wá láàárọ̀.

àwọn orin yìí pọ̀ tí ò lè ṣá lẹ́nu màmá àti ọ̀pọ̀ àwọn bàbá bàbá àti àwọn mọ̀mọ́ mọ̀mọ́ míì. Bí Olúwa ti wà tí ẹ̀mẹ rẹ̀ ń bẹ̀, ọjọ́ mẹ́jọ lọ́jọ́ pàdé bí Jésù Olúwa ti dé tó bá fa bíbọ rẹ̀ sẹ́yìn. Títí ọjọ́ mẹ́jọ yìí, òfin sanwó Olúwa rìn àjò oṣù yìí àti oṣù mẹ́fà tó kù ní ọdún 2026. Àbọ̀ Ọlọ́run yóò dájú lórí wa. A ò ní ṣe ìrìn, a ò ní ṣe ọkọ̀ wọ̀. Ibi ó kéré pọ̀ kò ní yálé mi, kò ní yálé yín. Ẹ̀jẹ̀ Jésù Kristì yóò ṣèdìdí ayé wa, yóò sì ṣàmìyè sí wa lára. Ọwọ́ ọ̀tá, ọwọ́ ìka ènìyàn kò ní ràn wá, kò sì ní ka wá. Ọwọ́ Olúwa yóò wà lára wa. Ẹni ro ibi rò mí, ro ibi rò yín, yóò forí ara ẹ̀ gbé. Ẹni gbẹ́ kòtò ọ̀rọ̀ fún mi fún yín, fúnra ara rẹ̀ ni yóò jèsè. Bẹ́ẹ̀ ni yóò sì rí lórúkọ Olúwa. Òfin sí ọwọ́ Olúwa lọ́sẹ̀ yá ó pàdé bí Jésù Olúwa bá ti dé tó bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn lọ́sẹ̀ tó ń bọ̀. Títí ọjọ́ mẹ́jọ yìí, ojú òpó tó já sọ́dọ̀ Adédàmọ́lá Olóyèdè 0703063122. Fún ìkéde àbí ìpolówó ọjà 0703063122. Remain blessed, stay safe, shalom.

0: ti ẹyin ọga ogo ilaaro ọlọrun ti ki dalẹ ma jẹmu lori aye ni
1: si loro re ipa re ga o po
0: ọlọrun abo wa ati agbara lọwọ lọwọ iran lọwọ ni igba iponju ọlọrun to ma nfi eri pani lẹrin sori mami to ngbo mi laaro yi olorun yen wa fi eri a fi payin lerin bo je fi eri pa sara lerin oro sara ya ma jo mi loju pupo pupo egbo soro re na o to jo yan loju ni nigbati iya arugbo ti iya arugbo loyun to si bi omo sára náà wá jáde gbangba ó ní olúwa pa mí lẹ́rìn gbogbo etí tó gbọ́ sí rẹ́rìn pẹ̀lú òun gbogbo etí tí yóò gbọ́ ẹ̀rí ti màmá tó ń gbọ́ mi láàárọ̀ iná máa rẹ́rìn ayọ̀ pẹ̀lú rẹ dádì tó ń gbọ́ mi láàárọ̀ gbogbo etí tí yóò gbọ́ ẹ̀rí ti iná máa rẹ́rìn ayọ̀ pẹ̀lú yín torí gbogbo ohun tẹ́ ẹ rò pé kò lè ṣe ṣe mọ́ ọlọ́run yóò fi àánú yanjú ẹ ẹ̀mí àwọn wòlíì yóò dà sí yóò dẹ̀ yanjú ẹ yóò fi sí tóbi agbára rẹ.

0: Bàbá àti màmá tó ń gbóhùn mi láàárọ̀ yìí, mo kéde ẹ̀sáyé yìí lórúkọ Jésù, ẹ ò lọ́jọ́ ayọ̀.
1: Ẹ̀mí àwọn wòlíì, orẹ́ ẹ̀yẹ ìwò wà gbọ́jẹ fún.
0: Ó gbọ́ ẹni tó ń gbóhùn mi láàárọ̀, ọjọ́ ayọ̀ yín máa dé. Lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, ẹ̀yin náà ẹ lọ́jọ́ ayọ̀. Àní lórí àwọn ọmọ yín yẹn, ẹ ò lọ́jọ́ ayọ̀. Abẹ́ ẹ̀gbọ́n olórin yẹn tó sọ pé, Ọlọ́run mi mo ń bẹ̀bẹ̀ jẹ́ kí ọjọ́ ayọ̀ mi kó dé. Mo ti ń bá wọn yọ̀ o Ọlọ́run ayọ̀ mi. Mo rántí ọjọ́ ọ̀tá ó yọ fẹ́mi náà o. Ẹ̀gàn yìí máa pọ̀ jù ojú dẹ ń tì mí. Ayérayé wa múnú mi dùn kí n lọ́jọ́ ẹ̀yẹ kí wọ́n kẹ́mi náà.

0: ìránṣẹ́ ọlọ́run tí mo ní nínú ilé agbára láàárọ̀ àwọn náà ni pásítọ̀ Túndé Mákindé. Bàbá ẹ bá mi kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti tó ń gbọ́ akáàkiri mẹ́rin àgbáyé.
1: Mo kí wa pé a kú òwúrọ̀ o, a kú ọjọ́ ìsinmi ni o, ìsinmi aláyọ̀ ni ó jẹ́ ní orúkọ Jésù.
0: Àmì.
2: Ọlọ́run tí mo mọ̀ yìí, a kò pé mi.
0: Ẹ jẹ́ ń gba ẹ̀rí ènìyàn bíi méjì àbí ènìyàn mẹ́ta. Màá dẹ̀bẹ̀ kí ìránṣẹ́ ọlọ́run alẹ́ wọn bá mi gbàdúrà fún àwọn èèyàn láàárọ̀ fún ìrìn àjò oṣù keje. Mo dẹ̀ gbọ́ Ọlọ́run gbọ́ pé ẹ máa rí ọwọ́ Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ rí ọwọ́ Ọlọ́run pátápátá nínú ìrìn àjò oṣù kẹfà. Tẹ́ ẹ fẹ́ fi ẹ̀rí yín hàn láàárọ̀
2: yìí.
0: Tẹ́ ẹ fẹ́ dúpẹ́ lọ́wọ́ arúgbó ọjọ́ tó ṣọ yín nínú ìrìn àjò oṣù kẹfà. Tí mo dẹ̀ nígbàgbọ́ pé oṣù keje ẹ máa rí àánú Ọlọ́run gbà. Nọ́mbà tẹ́ ẹ lè pè sí láàárọ̀ náà ni 0916-893-1000, 0915-33-34-893 àti 0911-33-33-89.

0: Hello.
1: Hello,
0: Hello, Caro.
1: Mr.
0: Bye-bye, Caro, sir. Ami. Ami, Jesus.
2: Lóṣù keje yìí ẹ kí lọ rí oore ọ̀fẹ́ gbà sí oore ọ̀fẹ́ tí ayé yóò fi wo olúwa tẹ́ fi ṣèfẹ́ ọlọ́run délẹ̀ kí lọ àkó fún yín ní orúkọ Jésù.
1: Àmì Jésù Kristì.
0: Ẹ ṣeun sá.

0: Hello sir, ẹ káàárọ̀.
1: Hello, ẹ káàárọ̀.
0: Aku Sunday o.
1: Yes sir, kí lorúkọ yín àti bó lẹ ti ń pè?
0: Mr. Adédàpọ̀ láti Àpáta ni.
1: Bàbá ẹ káàárọ̀ sir.
0: Yes sir. Family ń kọ́.
1: Àlàáfíà, kí ni ẹ̀rí yín láàárọ̀ yìí?
0: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, àjọ ní mẹ́sìn ní gbogbo ìrìn àjò mi nínú lift mo wà. Ọlọ́run jẹ́ ń kó mi lọ, ń kó mi bọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ojú rere àti àánú. Mo ń rí gbà gan-an ni mi ò lè èdè ìròyìn tán. So mo fẹ́ mo wá fi ọkàn fẹ́ mìíràn fún Ọlọ́run. Ìjọ tí bàbá gbàdúrà fún mi.
2: Nínú oṣù keje yìí, agbára tí ẹ fi jọ Ọlọ́run, tí àwọn èèyàn fi rí kí wọ́n fi díẹ̀ múlẹ̀ pé ọmọ Ọlọ́run nìyí, kí agbára kó wọnú ayé lórúkọ Jésù. Gbogbo ohun tí ó ń fa ẹ̀gà tàbí kókó sí ayé yín kó lóra kó mu kúrò, bẹ́ẹ̀ ni yóò rí.
0: Thank you, sir.

ohun gbogbo lábẹ́ ayé ni ìgbà ń bẹ fún. Ìwọ́ tó ń gbọ́ mi láàárọ̀, ìgbà ìṣeré tiẹ̀ náà máa dé, ìgbà ayọ̀ rẹ máa dé, ìgbà tí gbogbo ayé máa celebrate tiẹ̀ náà máa dé.

0: ẹ̀rí arákùnrin tí mo fẹ́ sọ láàárọ̀ yìí.
1: Torí pé agbára lé.
0: Ọkùnrin ṣe àìsàn púpọ̀.
1: Agbára àti ilé àṣẹṣà lọ̀rọ̀ Ọlọ́run.
0: Tó jẹ́ pé láti ilé ìwòsàn kan lọ sí ilé ìwòsàn mìíràn ń gbé arákùnrin yìí.
2: Ìbí wọn wá fi sí ìgbà mi.
0: Àmọ́ síbẹ̀síbẹ̀ kò sí ìyàtọ̀.

nígbà tó yá ni wọ́n gbé arákùnrin lọ sí UCH. Arákùnrin lo oṣù méjì ní UCH. Pẹ̀lú gbogbo ọgbọ́n àti ìmọ̀ ìjìnlẹ̀. Pẹ̀lú gbogbo ìgbìyànjú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà. Síbẹ̀ kò sí ìyípadà kankan nínú ayé arákùnrin yìí. Àìsàn yìí tún pọ̀ sí i ni. Àìsàn yìí tún wá bẹ̀rẹ̀ sí ní fẹjú sí. Ló jẹ́ pé arákùnrin ò lè gbé apá, kò lè gbé ẹsẹ̀, kò lè sọ̀rọ̀ mọ́.

nígbà tó yá tọ́kọ̀ àwọn dókítà ò ká mọ́ àwọn dókítà wa pe àwọn mọ̀lẹ́bí rẹ̀ wípé àwọn fẹ́ gbà wọ́n níyànjú pé kí wọ́n lọ fẹsẹ̀ létọ́. Ẹnìkan gbóhùn mi láàárọ̀ yìí, àìsàn tó lè dé bá ọ tí wọ́n nìkan lọ fẹsẹ̀ létọ́ lórúkọ Jésù, irú àìsàn bẹ́ẹ̀ kò ní dé bá.

0: wọ́n lọ́kọ̀ ọkọ̀ ìgbà kan.
1: A ní àìsàn tó lè dé bá ọ, tó lè sọ ọ́ di ẹni tó ń sọ ọ́ di ẹni tó mọ̀ ń gbé kiri lórúkọ Olúwa Ọlọ́run ogun, àìsàn náà yóò rí dé bá ọ. Lórúkọ Jésù ò ní dẹrù àrùkà.
0: Àwọn kan wá yọ gẹ́lẹ́gẹ́lẹ́ wọn lọ. Wọ́n lọ sọ ògo Kìrìsìtẹ́nì ni wọ́n lọ sọ.
1: Àwọn mọ̀lẹ́bí wọ́n ṣàgbé arákùnrin
0: yìí.
1: Wọn ò wá ṣe mí ni wọn ò ṣe méjì, wọ́n gbé lọ sí ilé ìjọsìn, wọ́n gbé lọ sí ṣọ́ọ̀chì kan.

0: àwọn ìránṣẹ́ ọlọ́run náà ń gbìyànjú wọ́n ń gbàdúrà fún arákùnrin
1: yìí.
0: Bẹ́ẹ̀ àwọn afàdúrà jagun wọn kóra wọn jọ wọn bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún arákùnrin
1: yìí.
0: Torí wọ́n ní àìsàn tó ń ṣe arákùnrin yìí ó ti kúrò ní ti ológun.

àwọn ìránṣẹ́ Ọlọ́run wọn gbìyànjú títí pé àwọn àfàdúrà jagun àwọn náà ò dákẹ́ lórí ọ̀rọ̀ arákùnrin yìí. Lọ́jọ́ ọ̀fẹ́ dó la arákùnrin, wọn ò fẹ́ kárákùnrin kọ́rọ̀ ẹ̀já sí ikú.

0: wọ́n wá gbé arákùnrin sáàrin. Orí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọrin, wọ́n bẹ̀rẹ̀ sí ní kọrin, wọ́n yí arákùnrin ká. Wọ́n yí arákùnrin po. Bí àwọn mẹ́ṣúẹ́rì náà ṣe yí odi Jericho ká lọ́jọ́ sí tó ń pariwo ayọ̀.
1: Orí mímọ́.
0: Ìránṣẹ́ Ọlọ́run ni nígbà táwọn fi yin Ọlọ́run láàrin ọgbọ̀n ìṣẹ́jú.
1: Orí mímọ́.
0: Wọ́n láwọn ṣàkíyèsí pé agbára Ọlọ́run ti sọ̀kalẹ̀ sínú ayé arákùnrin. Sórí táwọn kọ́kọ́ rí pé ọkùnrin tí ò lè gbé apá mọ́, ó gbé apá rẹ̀.

0: wọ́n ní ọkùnrin ó máa ń gbé ẹsẹ̀ díẹ̀ díẹ̀.
1: lọ́jọ́ tí wọ́n gbọ́dọ̀ bá wọn pé.
0: wọ́n ní síbẹ̀síbẹ̀ náà àwọn ò dákẹ́ ìyẹn àwọn ṣàyìn ọlọ́run lọ ni.

wọ́n nígbà táwọn fi yan Ọlọ́run tó ti lé ní wákàtí kan pẹ̀lú okun kékeré tó ń bẹ lára arákùnrin. Wọ́n ní arákùnrin yìí má sọ̀rọ̀ wípé níbo lòun wà yìí. Wọ́n ní nígbà tí arákùnrin tára rẹ̀ fi balẹ̀ dáadáa díẹ̀ torí oníṣègùn ńlá ti bẹ̀ẹ́ wò tí ṣe Jésù Kristì. Wọ́n ní ọkùnrin wá sọ wípé ohun tóun rí ni pé òun rí pé wọ́n so òun mọ́lẹ̀. Wípé kì í dẹ̀ ṣóhun nìkan pé àwọn pọ̀ níbẹ̀ yẹn tó ń so àwọn mọ́lẹ̀ níbì kan. Ó lóun wá rí ọkùnrin kan tó wá síbi tó ń so òun mọ́ yìí tó dẹ̀ tú òun sílẹ̀. Wọ́n láwọn tọ́jọ so àwọn mọ́lẹ̀ àwọn yẹn náà wá ń pariwo pé arákùnrin jọ tú àwa náà sílẹ̀. Ó ní arákùnrin ò dá wọn lóhùn pé òun nìkan ṣoṣo ló tú sílẹ̀ níbẹ̀ yẹn tó dẹ̀ lọ.

0: ọkọ náà ńlá kọjá tó ti gbàdúrà gbàdúrà tó ti gbàwẹ̀ gbàwẹ̀. Mo fẹ́ rọ ìwọ náà láàárọ̀, mo fẹ́ kí ìwọ náà kó o gbìyànjú ìyìn. Bóyá ìwọ náà wà lórí àkété àìsàn kan lọ́wọ́lọ́wọ́ ni.
1: Ẹni lówó máa kú ẹni tí ó.
0: Ìwọ̀nba okun tó díẹ̀ tó ń bẹ lára rẹ, ìwọ náà gbìyànjú láti yin Ọlọ́run.
1: Ó máa kú

0: ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n náà wọ́n ti gbàdúrà gbàdúrà fún arákùnrin yìí.
1: Eventually.
0: Ṣùgbọ́n Ọlọ́run ló kàn sí àwọn níyè pé.
1: Wà á wárí wípé kò.
0: Ẹ ṣe gbìyànjú kẹyìn èmi Ọlọ́run.
1: Ẹni tó mọ́ kò sẹ́ni tó yege. Ọlọ́run jẹ̀dá lọ, Ọlọ́run jẹ̀dá lọ.
0: Ọlọ́run rìn kọjá nínú ìyìn.
1: Bàbá mi jẹ́ dàlọ́, ó jẹ́ dàlọ́.
0: Ẹ jẹ́ ń padà sí ọ̀dọ̀ ìránṣẹ́ Ọlọ́run àlàyé Pásítọ̀ Túndé Mákindé. Bàbá ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí sa.
2: Mo tún kí yín lẹ́ẹ̀kan ṣe ẹ káàárọ̀.
0: Ẹ jẹ́ ká wa lọ sí ìka lọ gbọ́ ohun tí Ọlọ́run ní fún wa láàárọ̀ yìí láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run àlàyé.
2: Mo tún kí gbogbo onílẹ̀ kan sí pé ẹ kú òwúrọ̀ o, a kú ìsinmi ẹ̀ní, ìsinmi aláyọ̀ ni ó jẹ́ ní orúkọ Jésù. Ìrìn ògo eléyìí tí gbogbo wa jọ rìn, Olúwa yóò mú wa dé ilẹ̀ lérí ní orúkọ Jésù. Bí tí a fi bá wa sọ olóòórọ̀ yìí ni a máa yí nínú ìwé Pétérù kìíní oríkejì ẹsẹ̀ kẹsàn-án sí ìkẹwàá. Pétérù kìíní oríkejì ẹsẹ̀ kẹsàn-án sí ìkẹwàá. Ó kà báyìí wípé, ṣùgbọ́n ẹ̀yin ni ìran tí a yàn, Olúwa àlùfáà, orílẹ̀-èdè mímọ́, ènìyàn ọ̀tọ̀, kí ẹ̀yin kí ó lè fi ọ̀la ńlá ẹni tó pè yín jáde kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ ìyanu rẹ̀ hàn. Ẹ̀yin tí kì í ṣe ènìyàn nígbà kan rí, ṣùgbọ́n ní ìsìn ẹ̀yin di ènìyàn Ọlọ́run. Ẹ̀yin tí kò rí àánúgbà rí, ṣùgbọ́n ní ìsìn ẹ ti rí àánúgbà. Prógàmù yìí, ètò yìí, àkókò ìyìn.
0: Àkókò ẹ̀rí.
2: Mo sì fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ pé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ó yẹ kí a máa jẹ́rìí, ó yẹ kí a máa yin Olúwa, ó yẹ kí a máa sọ ohun dáradára, ohun rere wọn ni tí Olúwa ti ṣẹ́nu ayé ẹnì kọ̀ọ̀kan wa. Kò yẹ ká jẹ́ abáramọ̀ọ́re jẹ. Yorùbá sọ̀rọ̀ kan wípé ẹni tí a ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́sà akóni ní ẹrù lọ ni. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ẹni tó gba Jésù gbọ́, ọ̀nà wo là á gbà dúpẹ́? Báwo la ṣe máa ń dúpẹ́ gan? Báwo la ṣe máa ń jẹ́rìí gan? Ìwé Pétérù kìíní oríkejì ẹsẹ̀ kẹsàn-án. Ẹ wo bí ẹsẹ̀ Bíbélì yẹn ṣe wí. Ṣùgbọ́n ẹ̀yin ni ìran tí a yàn. Gbogbo ẹnikẹ́ni tó bá gba Jésù gbọ́ ló ti di ìran, ó ti di ẹni tí a yàn. Tá a bá sọ pé a yan èèyàn, ó túmọ̀ sí pé a yàn láti gbé iṣẹ́ kan lé e lọ́wọ́. A kì í yan èèyàn sóyè láti rí pé kó máa ṣeré. A yàn fún ohun kan pàtàkì ni. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni orílẹ̀-èdè Ísírẹ́lì rí nígbà tí Olúwa yàn wọ́n. Tí a bá lọ sínú ìwé Ẹ́xódù, orí 19:20, ẹsẹ̀ 6-7, a máa gbọ́ ohun tí Olúwa sọ fún Mósè wípé àwọn ọmọ Ísírẹ́lì òun yàn wọ́n. Bàbá àbá wọn gan ti ń ṣe Ábírámù. Olúwa yan Ábírámù, ó yan gbogbo orílẹ̀-èdè Ísírẹ́lì fún ìdí kan pàtàkì ni. Kí ni ìdí náà? Láti jẹ́ kí olùbàlà kó ti inú ìran yẹn, kó ti inú ìdílé yẹn wá sí ayé. Ìdí tó Olúwa fi yan Ísírẹ́lì, tó fi yan Ábírámù, òun ni pé láti ara ìdílé yẹn kí Jésù lè wá sí ayé. Tí a bá lọ sínú ìwé Mátíù 1:1, a máa rí tí wọ́n kọ́ síbẹ̀ wípé èyí ni ìran, ìwé ìran Jésù Kristì, ọmọ Ábírámù, ọmọ Dáfídì. Ó túmọ̀ sí pé ìdí tí a fi kọ ìtàn Ábírámù, tí a fi kọ́ títí títí lọ́dọ̀ Dáfídì, òun nítorí pé Jésù tó fẹ́ wá sí ayé. Jésù ni ògo Ísírẹ́lì. Níbi tí a wá kà sọ pé ṣùgbọ́n ẹ̀yin ni ìran tí a yàn. Bí a ṣe yan Ísírẹ́lì gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tí ó sì jẹ́ Jésù ni ògo wọn. Ìwọ tó jẹ́ ọmọ Ọlọ́run tí ò ń gbọ́ mi. Ìdí tó Olúwa fi yàn náà ni pé inú ayé rẹ kí a lè máa rí Jésù, kí Jésù lè máa fi ara wọn. Ṣùgbọ́n ẹ̀yin ni ìran tí a yàn. Olúwa àlùfáà. Ó túmọ̀ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá gba Jésù gbọ́ tí a ti yàn, irúfẹ́ ẹni bẹ́ẹ̀, ìbá aṣọkùnrin, ìbá aṣọbìnrin, ọmọdé àti àgbà, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ náà ti di àlùfáà. We are all priests. Ẹ̀yin náà ti di kí ni o? Àlùfáà. Ohun tí Olúwa sọ fún àwọn ọmọ Ísírẹ́lì nìyẹn. Báyá kí n sáré wo bẹ̀, ìwé Ẹ́xódù, 19:20, ó dàbí ẹsẹ̀ 6-7. Lẹ́mi kíkulé, ẹ kí n sáré wo. Ẹ̀yin ó sì máa jẹ́ ìjọba àlùfáà fún mi. Nígbà tí Olúwa yan ọmọ Ísírẹ́lì tán tí wọ́n jáde kúrò ní Egypt, Olúwa tó fún wọn ní òfin mẹ́wàá gan. Ohun tó Olúwa kọ́ sọ nípa wọn pé ohun tí wọ́n máa jẹ́, ẹ̀yin ó sì máa jẹ́ ìjọba àlùfáà fún mi. Ohun tó Olúwa kọ́ sọ fún wọn nìyẹn kó tó fún wọn ní òfin mẹ́wàá ṣáájú. awa na gege bi christian ta la gba christi gbo awa na je alufa gbogbo wa di patapata ni o alufa asimo ti alufa ma nse alufa o ni nkan mi to ma se ti pe ko sise fun oluwa lo ti o ba je christiani wo na o ni nkan mi to se ti pe ko sise kini o fun oluwa lo ele wa tumo si pe mo so pe kiyan kan ko fi se ele rara o le je oluko nbi to ni se oluko re ile iwe re ko si ma se fun oluwa o le je en to ntaja ba loja gbe ni o abi loja kire oja ibi to ni ta oja re o si sise kini o oluwa o ma ise fun oluwa ni ona bi o ti se kini o bi o ti se nta oja re ni ona bi o ti se nsoro ni ona bi o ti se wuwa sugbon eyin ni iran ti ayan oluwa alufa Parkinson bi de olu alufa gbogbo wa ni alufa o tun ma npa milion ma ya mi lenu nigba ti eyan kan ba tun wa wuwa be ni pe won o ki se alufa be ni pe won ti nilo eyan kan tun o ran si oluwa tun o ran si baba gbogbo patapata ni alufa gbogbo la ni anfani kan na si baba kan na oluwa kan na bi mo bi en kan ba fa ye fun jesu leni ati emi tabi awon to di faye fun jesu ni ogbon odun ogoje odun seyin ketete ni faye fun jesu ati faye fun jesu fun ogoje odun won di omo baba gbogbo won na do ni anfani kan si odo baba gege bi christiani o bo odara mi pe olu alufa ni o alufa na ni iwo na iwo na alufa ni e gbogbo ti alufa n se pata ni iwo na le se sugbon eyin ni ranti ayan olu alufa orilede mi mo orilede mi mo sa je mi mo mo je sa ibe kan to pe eje yi mo bi aba yin se se kini o bo se je mi mo ba kini so nipa yin mo die mi mo ge ki se pe eyan o da ese ki se pe eyan o pa oro nti mo tumo si ni pe ohun ti a ti fun oluwa to je pe oluwa lo ni 100% to pe fun oluwa lo wa fun e kin ran wa leti itan kan ninu bibeli ninu we danieli oba kan o fi ife kan mu wine bo si fi ife mu wine lowo a ri owo kan fara won o ko nkan soju patako wi pe leni ni joba re yo se kini o yo dopin ohun to fa ti joba oba e fi dopin ni pe ife to fi mu otin ye ife oluwa ni to tumo si pe ife ye oluwa nikan lo ni ife mimo ni nto ba si pe ni mimo oluwa nikan lo ni is not meant for somebody anybody else ti o ba je mimo to si ye ko to ye ko je niyan to ba je christiani kete to ba jesu gbo lo ti di mimo to tumo si wi pe yo igbesi aye re owuro ni o osan ni o asale ni o to oluwa ni oluwa lo ni o si ma lo fun oluwa to ba ti lo fun oluwa o ki se mimo opolopo wa ngba mi ojo sunday ori ato si ojo monday ato si ojo aje opolopo church ori ato si ibi taja wa a tun ma so pe church o se kini o ko de bi o to ba si je wa bo bi ki je ba de ile ijosin ni bi ki ta ba de ile ijosin ni mimo yen tumo si pe ati fi gbogbo aye wa ati fi fun kini o oluwa ohun to tumo si niyan nti mo mimo tumo si niyan orilede mimo which means that people who have devoted themselves unto God and 100% awon to di fun awon ji fun oluwa patapata o tun wa tesiwaju eni oto eni oto christian o gboro je eni oto o gboro da omo bi kibi to ba wa o gboro je eni oto o gboro da emo ninu we matthew ori kefa ese kejo bible so wi pe keyin ki o de so so be pe keyin ma se dabi won Matthew chapter 6 verse 8. Iwe Matthew ori kefa ese kejo. Oni ki eyin ma se dabi won. Ti o ba je christiani, abodo da won, o bodo dabi won, o bodo jo won. O bodo jo won. O le pe se ma se ile ise ni e, bo se ma se civil service ni e, bo se ma se bi won se ni se niyan mi o diyan. Sugbon iwo bodo yato si won. O bodo je nkan kan pelu won. E ka ka ise ibili yi ti n ba ti ni aye die si. Leviticus ori kejidini ogun ese kini si iketa tin ba raye masare ka masare lori e leviticus ori kini ori kejidilogun ese kini si iketa o ka ba pe oluwa yi so fun mose pe so fun awon moseli ki o si wi fun won pe emi ni oluwa olorun yin ese keta eyin ko gboro wuwa bi iwa ile egypt nibi ti eyin gbe en ko si bodo wa iwa ile kilani ni bi ti o mu yin lo be ne en ko bodo rin nipa ilana won oluwa mu o ko ni egypt oni mo bo wa egypt o mu won lo sile ileri kenani o so be o bodo wa kini o kenani o ti wa oluwa wu nto lo ba so fun won ohun to ai so fun won la inu we exodus ori ogun yen siwaju o ti awo tele won ni wa ara egypt won o si ni wa awon ara kenani won bodo yato iyato ye gan nu aye wa lo je pa yin oluwa. The difference in our life iyato ye gan nu aye wa on gan lo je pe an se kini o ayin oluwa to ba je toluwa aye re gbodo yato iyato ye gan ni eri to ni iyato ye gan ni eri to ni eni oto e ka tu ese ibeli kan we Philippi orikeji ese ke ndogun Philippi orikeji ese nke ndogun e ka wo ibi to ba wa ti o ba ni ibeli bi o se ngbo mi ma fo je ki o ma ka pelu mi o ni o je ki nti an so ko le ye dada ki eyin ki o le je e ma gbo tun so ki eyin ki o le je alai legan ati oniwa tutu omo olorun alai laba won laarin oniwa iwo ati alade kereke orilede laarin awon eni ti an re yin bi imole ni aye agbodo yato o gbodo yato patapata ni ki wa pari ki eyin ko le fi ola la eni to pe yin jade ko ninu okuku si ni imole yanu re won nipa ti e ba yato iba yen le n fi iyin oluwa pe looto oluwa ni si yanu aye mi o ti mu jade ko ninu ijoba okuku o ti mu ko laarin awon oniro awon eleke o ti se yanu aye mi iyaun to luwa se nu aye wa e tin se yanu igbala ohun ni o ye ki a fi won a si fe le won nipa iwa ati ise ati oro wa eyan le fi gbogbo ojo eni ti sojo esimi ko fi jo ko fi korin ko fi lagun to je pe ko yin oluwa rara to ti iwa e o ba ti yin oluwa ti oro e o yin oluwa ti ise o yin oluwa o kan se idaraya ni idaraya na ki si sese ohun to dani sugbon ko yin oluwa e ki to ese igbilin yen ka sugbon eyin ni ran ti ayan olu alufa orilede mimo eni oto kẹyin ki o le fi olala eni to pe yin jade kuro ninu okukun sinu imole yanu re. Nítorí àwọn kò ìjẹ́ kí mẹ́rin dúró báyìí.

0: ṣe gbé mùsùlùmí lọ́rọ́ lú.
1: Ìránṣẹ́ Ọlọ́run alàyè tán ti bá wa sọ̀rọ̀ Ọlọ́run láàárọ̀
0: yìí. Èyí kìí ṣe tẹnì kankan.
1: Àwọn náà ni Pásítọ̀ Túndé Mákindé.
0: Ìbáṣepọ̀ aládùúrà lè ronú.
1: Bàbá gbogbo etí tó ń gbọ́ aláàárọ̀ ẹ bá mi gbàdúrà fún ọ ní ìṣẹ́jú kan. Lẹ́yìn ilé ẹ bá mi gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà.
2: Glory be to God. Ọlọ́run ayé ayé àgbẹ̀ yín ga. Ayé yín lògo fún orí ọ̀fẹ́ yín nínú ayé wa. Olúwa a ti gbọ́ ọ̀rọ̀ rẹ. Orí ọ̀fẹ́ àti agbára tí ìgbésí ayé wa máa fi ògo fún orúkọ rẹ. Fún tí ìgbésí ayé wa yóò fi máa jẹ́wọ́ wípé lóòótọ́ lẹ wà láàyè. Tí ayé wa yóò fi máa jẹ́wọ́ pé lóòótọ́ lẹ wá sáyé. Ẹ kú lóore jàgbélébùlẹ̀ jíǹde. Agbára àti orí ọ̀fẹ́ bẹ́ẹ̀ Olúwa kó ẹgbẹ́ wọ̀ wá. Orílẹ̀-èdè yìí Olúwa pàṣẹ kí ìjọba àlàáfíà rẹ̀ kí ó dé. Lórílẹ̀-èdè kí ìfẹ́ rẹ̀ kó ṣẹ. Kí lórílẹ̀-èdè kí ìfẹ́ rẹ̀ kó ṣẹ. Gbogbo ohun tó dàbẹ̀ ni pé ń pa wá lẹ́kún tí ò múnú wa dùn lọ́wọ́lọ́wọ́ yìí Olúwa láìpẹ́ láìgìnà. Ẹ bá wa sọ wọ́n dẹ̀ rí. Olúwa sọ pé ẹ ṣe ní orúkọ Jésù Kristì Olúwa wa.
0: Kárí pé ọ̀rọ̀ ayé yìí ayé ló máa mọ.
1: Ìṣẹ́jú kan tó kù ẹ bá ń fi gbàdúrà fún West Radio.
2: A dúpẹ́ Ọlọ́run fún ilé iṣẹ́ yìí. A gbàdúrà pé èròǹgbà tí ilé iṣẹ́ yìí fi wà yóò wá sí ìmúṣẹ lórúkọ Jésù. Gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ní Olúwa yóò wà pẹ̀lú wọn. Ẹni tó dá iléeṣẹ́ lẹ̀ ó ní èròǹgbà ó ní ohun tí ó rò lọ́kàn rẹ̀. Mo gbàdúrà ohun tí ó náà rò lọ́kàn rẹ̀ yóò wá sí ìmúṣẹ. Iléeṣẹ́ yóò máa tẹ̀síwájú. Bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù Kristì Olúwa wa.
0: Mo tó tọ́ èmi lálága, èmi ni Fred.
1: Ẹ tí ìdárúkọ ilé ìjọsìn ẹ̀chọ́ọ̀chì tẹ̀ ti wá.
2: Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Brother Túndé Mákindé. Láti ilé iṣẹ́ ìrìnṣẹ́ tí a pè ní Grace of God and Love Ministry. Ẹ̀ka wa kan wà ní Mọ́gánná, ìkan kan wà ní Abọ́ Ọ̀túnlá Lọ́mí.
0: Sídẹ́ǹtì ìkórè, ọjọ́ abátísùn dá òjì mọ́ ni gbogbo ẹ̀dógún yìí. Ìbáṣepẹ́ kòkòrò lè ronú.

0: lẹ́yìn Jésù ilẹ̀ mi rọ̀ jẹ́ o ìyọrìnyó ilẹ̀ mi.
1: Ẹ̀fílẹ̀ ẹ mọ́ yìí kúrò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.

mọ̀ mi. Olúwa ṣe ayé ọpẹ́ yẹ. Àwa náà rè, everybody want to come here. Ẹṣẹ́ ayé ọpẹ́ yẹ. Àwa náà rè náà wò ká.

Olúwa tó mi ní Sioni. Ó sì jọba lórí orílẹ̀-èdè. Jẹ́ kí wọ́n yin orúkọ rẹ tí ó tóbi tí ó sì ní ẹ̀.

0: àti àwọn tí ó tẹ̀lọ́ sínú rẹ̀. Nítorí tí ó fìdí ilẹ̀ sọ̀rẹ̀ lórí òkú, ó sì gbé ka àwọn ìṣàn omi. Ta ni yóò kú orí òkè Olúwa lọ? Tàbí ta ni yóò dúró níbi mímọ́ rẹ̀? Ẹni tí ó ní owó mímọ́ àti àyà kúkú, ẹni tí ó gbé ọkọ rẹ̀ kalẹ̀ sókè sí ọjọ́ tí kò sì kúrò ẹ̀tọ̀, òun ni yóò rí ìbùkún gbà àti òdodo lọ́wọ́ ẹni Ọlọ́run ìgbàlà rẹ̀. Èyí ni ìran àwọn tí ń ṣàbẹ́rì rẹ̀, tí ń ṣàbẹ́rì rẹ̀ Ọlọ́run Jákọ́bù. Ẹ gbé orí yín sókè ẹ̀yẹ náà, kí ẹ sì gbé yín sókè ẹ̀yìn rẹ̀ fún ayérayé, kí ọba ọ̀kọ́ kí ó wọlé wá. Ta ni ọba?
1: 89.3 FM, your preferred wholesome radio.
0: Ẹ gbé orí yín sókè ẹ̀yẹ náà, kí ẹ sì gbé yín sókè ẹ̀yìn rẹ̀ fún ayérayé, kí ọba ọ̀kọ́ kí ó wọlé wá. Ta ni ọba ọ̀kọ́? Olúwa Ọlọ́run ọmọ ogun.

0: FM エマイクロウェルズレディオ 89.3 FM ニベゴンゴレワ。The time is 12 noon from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
1: Lati ikoni konga agbomogbe 89.3 FM gerege lago meje la osan lu.
2: Tired of listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.
0: Efile Emma Yikuro, Wells Radio 89.3 FM, Nibe Gongon Lewa.
3: Atoro gafara wipe anile mo iroyin agbaye ni ede Gẹ̀ẹ́sì ati ni ede Yoruba wa si eti igbo yin ni osan toni abeyin olorife wa si iroyin pe ki e ma binu awon eto wa bayi a si ma lo ni olokan ojokan e wa ko fidile tabi ke fidile kan lati ma jibadun awon eto ere ti a ti pe mi kale fun lojo toni oni ti sejo simi gbugbu abayi òun náà ni a sì mi ayọ̀ mo sì lórí pé gbogbo àwọn ìkọ́lé tá ti gbọ́ nílé ìjọsìn tàbí ní orí afẹ́fẹ́ lọ́jọ́ tòní ẹ jẹ́ ká fi pamọ́ sí ọwọ́ àlàáfíà wa ká máa fi jẹun kí gbogbo wa ká máa fi ṣe ìgbéléwọ̀n ayonikaluku wa ọ̀sẹ̀ yìí a sàn wàásù àìkú ilé ìtúnṣe báyìí lọ́rọ̀ ní abẹ́rẹ́ ti ọlọ́run ba ẹ̀rẹ́ ń bẹ̀ wọ̀n ẹ kú kalẹ̀.

0: ẹwà ní kò tọ́pẹ́ àbí. Ṣé bí ìwòye ìjẹ́jọ́ wa rèé? Lórí ètò èmi lọ́lọ́pẹ́. A gbìyànjú rẹ̀. Ṣùgbọ́n ọba òkè sọ yí pé. Lè rí bẹ́ẹ̀. Ènìyàn kọ́. Bẹ́ẹ̀ sì ni ọ̀tá kọ́.
1: Bàbá mi mọ́ ṣe ọ̀rẹ́ rẹ̀ tó láyé mi
0: ò. Ó dára kéèyàn kó wá ìsinmi náà ní. Ṣùgbọ́n àtúndúpẹ́. Wípé àtún. Kó ara wa ní tojó ìní. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé. Ẹ pè. Bí kí ló dé? Àtútẹ̀ la gbọ́. Gbogbo yín ni mo kí o. Ẹ mọ̀ yí pọ̀ bá mi òkè ní òlé rẹ̀. Níwọ̀n ìgbà yìí tó dá wa gẹ́gẹ́ bí àwòrán ara rẹ̀. Jésù gan olùgbà.

0: ẹ̀tàn o.
1: Gẹ́gẹ́ bí ohun tó jẹ́ wípé ayé ti mọ abala ìṣe, abala ta ni ọlọ́pẹ́.
0: Ó wá rẹ́ni tó ń bọ̀ ní wowo.
1: Òun náà láwọ̀ yìí. Ẹ ti mọ̀ ìpín olóhun tó jẹ́ pé a fi wọlé sí abala yìí.
0: Ó ní bàjẹ́ gbóhùn sọ.
1: Kí n tó wá ṣe ojú òpó sílẹ̀.
0: Ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá o. Ipò ohun.
2: Mo fẹ́ láti lò ọ̀gá sọ́ọ̀rì.
1: O ní ohun mẹ́ta. Ṣé mo dúpẹ́ lọ́wọ́ ọba òkè.
0: Ìbora. Ó ní wò.
1: Ó jẹ́ ipò Ọlọ́run ṣe nínú ayé mi.
0: Ó débẹ̀ o.
1: Ní oṣù tó kọjá tó fi jẹ́ oṣù. Ara ọ̀tọ̀.
0: Náà tún rẹ ti ẹ̀tọ́.
1: Nínú ayé mi. Àkọ́kọ́ nú ẹ̀.
0: Ó
1: ti fún wa lọ́yọ̀ kan nínú mẹ́ta.
0: Túnsómi.
1: June 12.
0: Wọ́n wá ń gbé jáde.
1: Òun lọ́jọ́ tàbí pàṣọ Sunday àfọlábí.
0: Hey.
1: Ó wá kun méjì.
0: Ọwọ́ Ọlọ́run bàbá o. Ó dúpẹ́ lọ́wọ́.
1: Àti ìbẹ̀rẹ̀ oṣù tó kọjá.
0: Ni
1: mo ti ṣe ìlérí náà.
0: Mo ṣì wà láyé. Sọ̀rọ̀ ẹni tó ti kú o. Ni kò sí retí
1: fún. Ìpé àwọn tó bá lè gbà á.
0: Ní mẹ́gà 99.
1: Ẹ á fi ẹ̀bùn, á fi ṣọwọ́ sí wọn.
0: Pẹ́lọ́ Ọlọ́run bàbá
1: mi. Ó tilẹ̀ wò kó kéré mọ́.
0: Oore tó ṣe fún mi o.
1: Ẹ á ṣe náà lábala yìí.
0: Ọ̀rọ̀ mi ò tọ́ pẹ́ ni.
1: Ṣùgbọ́n ohun táwọ̀ mí.
0: Tọ́pẹ́ o.
1: Ká kọ́kọ́ fi wọlé náà. Òun náà ni ó fẹ́ papọ̀ mọ́ ohun tí Mega 99 sọ yìí.
0: Àní ṣọ́rọ̀ mi ò tọ́pẹ́ ni. Wọ́n mà tọ́pẹ́ o.
1: Ẹ já kájọ wò ó. Gẹ́gẹ́ bí ohun tó jẹ́ pé.
0: Torí.
1: À ń là kọjá lórílẹ̀-èdè yìí.
0: Ọlọ́run ni ọ̀gá.
1: Gẹ́gẹ́ bí ohun tó jẹ́ pé ẹnìkọ̀ọ̀kan wa ń là kọjá. Nínú ilé tá a wà ni.
0: Láì bá ti.
1: Ẹ gbọ́ sí ọ̀rọ̀ náà yóò sì já sí ọpẹ́ ṣá.
0: Ẹ̀yẹ́ mi.
1: Ẹ gbọ́ sí Ọlọ́run náà sì yẹ fún ọpẹ́ ṣá.
0: Tí kúlé wẹ̀, wọn ò bá ti paná mi.
1: Nítorí pé
0: mi ò gbà fún wọn.
1: Bí ẹnìkan bá ṣe kí ni.
0: Oh.
1: Inú rẹ̀ bá ń dùn lákòókò tá a wà yìí.
0: Oh.

0: 0911-333-8893. It's 0911-333-8893. Ẹ já mú ìpè lé yìí. Hello.
1: Hello.
0: Hello, ma. Ta ló pẹ́ yìí o? Ẹ káàsọ́ ma. Mama Yusuf.
1: Lọ́pẹ́ o.
0: Ìrọ̀lẹ́
1: lọ́pẹ́.
0: Ẹ káàbọ̀ ma.
1: Ẹ kú ètò.
0: Ẹ sùn ma.
1: Adúpọ̀ lọ́dọ̀ náà.
0: Olúwa ṣe.
1: Kò sí ẹ̀ tí oore káà lè pàdé. Bíbọ̀ wa náà ọpẹ́ náà ni.
0: Bẹ́ẹ̀ni.
1: Torí oúnjẹ tá à ń jẹ, tá ń lọrin, tá ń bọ̀ rí ọpẹ́ náà gbogbo ẹ̀. Kò sí ìta tiẹ̀ lè pé ètò ìtọpẹ́ nu gbogbo nǹkan ni. Kò sí àwọn ọmọ náà ń lọ, wọ́n ń bọ̀ láyọ̀. Gbogbo wa náà ń lọ, à ń bọ̀ láyọ̀. Mo ò jẹ́ agbé wọn.
0: Olúwa ṣe o.
1: Èmi náà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó lọ tún sọ wa di o. Ọmọ lórí ara wa láàrin tá a sọ fún.
0: Olúwa ṣe.
1: Adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run.
0: Olúwa ṣe. Ìbéèrè kejì mà jẹ́ ni.
1: Ẹni ọjọ́ ọ̀gbìn ojú ìtọ́ ẹ̀fọ́.
0: Bẹ́ẹ̀ni, okùn méjì, ohun tọ́rọ̀ ń ṣe fún mi nínú oṣù.
1: Ẹ wá ní gbọ́dẹ̀.
0: Ẹ ló mà. Ojú òpó yóò tọ́, kò tọ́. Ojú òpó yóò tọ́, bẹ́ẹ̀kẹ́ gbìyànjú ẹ̀ padà. Ẹ lè kọjá lọ sójú òpó. Kọjú sí mi kí n bọ ọ̀dọ́ rẹ̀. Ẹ fi síbẹ̀, a ó mú. At West Radio 893 FM Van Page.
2: Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ o. Ṣé ìwọ tó pẹ́ ó dọ́pẹ́ lọ?
0: Ẹ wo ń tẹ àwọn màmá wọ̀nyí tí wọ́n ń sọ.
2: Ó dọ́pẹ́ lọ.
0: Ó jẹ́ pé wọ́n ní ìjàmbá ọkọ̀. Ẹ̀yin mẹ́ta fòyọ́.
2: Ó dọ́pẹ́ lọ.
0: Ẹ̀gbọ́n mi dẹ́ wà.
2: Ó dọ́pẹ́ lọ.
0: Ẹ̀gbọ́n ṣé kò tọ́pẹ́ ṣé kò jọpẹ́ lọ.
2: Ọ̀rọ̀ tó yẹ gbogbo mi lọ́jọ́ bí ẹbí ló
0: fẹ́. Ẹ wo màmá.
2: Jẹ́rìí
0: tó jẹ́ yípé ọkọ̀ ti fi wọ́n sílẹ̀. Ṣùgbọ́n ẹ̀rù ò bà wọ́n. Àwọn náà ò dẹ̀dùnkù mọ wọn lọ́wọ́. Ẹ gbọ́ ṣó tọ́pẹ́ àbí kò tọ́pẹ́. Ẹ ló ta lọ lọ́pẹ́ yìí o. Ojú òpó yìí kí ló dé.
2: Èmi tọpẹ́ ara ẹ̀ wà bá mi yọ. Èmi tọpẹ́
3: ọ̀rọ̀ ọ̀rẹ́ o.
0: Ẹ lè gba bí wọlé 0915-333-4893. 0915-333-4893. Tàbí 0911-333-8 93. Ẹ má jẹ ń kẹ́bùn mi padà lọ lé o. Ìní nìkan lórí ọ̀fẹ́ náà wà.

0: ma se gbagbe gbogbo ore re ni ore re teyin na o le gbagbe lati January titi de akoko yi elo ta lo lope yi o
1: hello akueto
0: esa
1: kaku sendi oni sa o
0: esa
1: kuru ko mi ni baba sunde adegoki
0: lati bo sa
1: lati gbagbe
0: lati gbagbe
1: lati gbagbe
0: kini le di ope yin sa
1: ah ndi ope mi pon
0: ai ni gbagbe teyin na o le gbagbe gbogbo
1: ori ori ni nbe olorun ti oju won ti je lo
0: ah oluwa seun o
1: apa nbe nbe ise nbe nbe ilaja koko mi mo tun laja awon mo nbe nbe iyawo na gbogbo won la n wo sinu wa n dun
0: oluwa seun
1: kan lo laya n bo layo
0: oluwa seun
1: won ji wa gbe abowo ota ope mi niyan ga o
0: oluwa seun oluwa seun ẹnu ọpẹ yín náà kò ní kan ẹ tó máa dúpẹ
1: ṣẹlẹ
0: bá wa dá ṣẹlẹ gbìyànjú ìkejì ṣẹlẹ gbìyànjú ìbéèrè kejì
1: mo lè gbìyànjú
0: ọyà ìgbìyànjú ọyà èmi gẹgẹ bí ẹnìkan ohun mẹta tọlọrun ṣe nínú ayé mi ní oṣù tó kọjá tó fi jẹ oṣù ara ọtọ fún mi mo ti sọkan nù rẹ wípé inú rẹ ní ọjọ ìbí mi June 12 méjì tó kù ṣẹlẹ gbìyànjú ẹ ẹ ti sá lọ. Ayọ̀ mi ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí tìyá ọmọlára. On the 3 July, ọjọ́ Jímọ̀ tó kọjá yìí. Second born. Nínà lọ́jọ́ ìbí rẹ̀. Well, Afolabi. Happy birthday, my boy. Long life and prosperity. Idunu lo je fun wa. O ni de banuje lai lai. E ba n wa lawada nu le wa. Ever one man like a woman? Dwelling, very funny. Okazeli won gba mi ran o de we gele bi obirin emi mo mo to do mi ninu ninu e mo pe boys hostel ni le mi emi mo mo to pa mi le o lo nto wa ninu o ba ke bi obirin juwa ma bi banu jesi o kale abi o ayo wa lori re ko ni de ibanu je koko yi nlo ṣé iná wà ń bẹ́ẹ̀ ṣé ẹ sì fẹ́ gbìyànjú náà ṣé iná fẹ́ gbìyànjú ẹ dúpẹ́ lọ́wọ́ bá òkè oore rẹ̀ ṣé iná ò lè gbàgbé Sunday àkọ́kọ́ nínú oṣù keje àwọn kan lọ́lá bẹ́ẹ̀ sì ni wọ́n ní agbára àwọn kan ní ipò àwọn kan lówó ṣùgbọ́n wọn lórí ọ̀fẹ́ láti mọ Sunday àkọ́kọ́ ẹ̀wọ̀n táwọn èèyàn ń dúpẹ́ lórí àwọn kan àwáwí làwọn ń ṣe wọ́n wò wípé ó wà natural náà kéèyàn dẹ̀ sùn kéèyàn dẹ̀ jí wọ́n fún mi ní anything kéèyàn jáde kéèyàn dẹ̀ wọlé ṣé ìwà tó fọ́ pẹ́ṣá. Jẹ́ mọ̀ ìpé orin ńlá ńlá ni.

0: poko.
1: Emi more.
0: Berale.
1: Nani mo shin dupe.
0: Echani baba mi wa gope mi jo.
2: Omore mo.
0: Olori oko wa gope mi o.
1: Ba ti o sa won to gba.
2: Omore mo.
0: Olodumare.
1: Eje ka wa tu bayi.
0: Se o gope wa.
2: Omore mo.
1: Emi se mi fin je olope.
0: Mo wa gope.
1: Emi kan sare wole eja gba wa laye. Hello.
3: Hello,
1: ta lo lope yi o.
3: Adesina Oluwa seun.
1: Adesina Oluwa seun lati apata. Kini ri dope yin?
3: Bẹni mo dupe lọwọ Ọlọrun o.
1: Mm.
3: Mo re to se ninu aje mi.
1: Mm.
3: Lati bẹrẹ ọdun titi di asiko yi.
1: Mm.
3: To mu mi la kota kan koja. To tun mu mi wo inu kota keji ati ni atẹbi mi.
1: Oluwa seun.
3: Mo dupe lọwọ Ọlọrun.
1: Oluwa seun. Ope yin ko se itẹwo gba.
3: Amen.
1: Sey na fe gbe
3: yan. First time I ni o mi ki gba program tele mi
1: ke. First time ma ni.
3: First time I ni yes.
1: Ah bawo ni ka se se e fe mu wa lowo e fe mu wa lowo oda e pe ah number merin to pari number yin
3: 3653 10
1: oda a kan si yin tori gbolohun te ti so yen on ni o je ka se kini nitori pe ti mu wa lowo oda e se ope yin o se tewo gba
2: ijo omore mo wa se baba
1: emi more ni mo se yin baba
0: boya everyday
1: ni mo se je olope
0: gbogbo eni ba more
1: enikan na tun sare wole
0: ka ni baba
1: ni competition lo fe je abi
2: gbogbo eni ba more
1: e je ka fun yin na lanfani hello. Hello, talo lọpẹ yi o. Hello.
4: Hello.
1: Hello. Esa.
4: Emi na mo kada wole pada mo ti se ndele o ko.
1: O da sa.
4: O ko. Mm. Ta ku eto ba.
1: Esa. Se bere wa le fe dawun abi eyin na tun.
4: Eh, oni mo fe dawun. Bere mo fe ka mo ti dupe le kan.
1: Eh, oya, oya. E dawun bi.
4: Wa fe dawun bi.
1: Esa. Oya. O meta
4: ti olo. On to je ka ti ma je olope.
1: Emi emi gege bi enikan.
4: Emi gege bi enikan.
1: Emi emi lo emi emi ni mo so fun osu to koja. O meta Olorun se ninu aye emi. Mo ti so kanu re. Ah pe ah June 12 ni birthday mi. Eh meji to wa ku. Eni to ba gba. Yes.
4: Ah mi mo.
1: Ah o da sa. O da sa. O da sa. Ma ba wa lo leto.
0: Omo David Kalada
1: Opa Koko
0: Ija ni baba
1: O suju
0: Omi le la lejo we
1: dede
0: ga gogo eniyan kan sa bi
1: ojo kesan ojo kewa Tayo Adewumi o ni ajo kan ko ni
0: Ade
1: mora ri ngba yen o ni Olorun mu mi kuro ni ipo a ni ipo apo sai no dalaya
0: no
1: 9 and 10
0: olorun wa la gba fe
2: o fe ni ba mo
1: re mo pe o to pon pe
0: o ya te ra te fi ju
1: o wa di June 12
0: ni baba oruwa
1: o wa je birthday mi
2: o fe ni ba mo re
1: o tun se wa di June 21 lola n tun so yi pe o ye ko n fomo da idile lola my first fruit
0: eyin
1: omo ologo
0: bi tomo adam
1: omo lorire
0: ewo won ti ro mi fun tele
1: Joshua
0: le pe mi o le ni la
1: for son olorun to fi da mi lola ninu osu ni na
0: elo pe jesus christ
1: e mo pe better to lagbara ni
0: mi sodo ore
1: e gbo so to pe abi ko to pe
0: oyi mi lawo pada
1: mete tari yi ododun ni mo ma ngbiyanju
0: mi mo oro mi afi ki ma
1: yi wi pe ke ndo awon eyan na ninu we ibere lo ma nsaju
2: mo tele ayo mo kore o morayo
0: morayo o
1: Auntie wa lati apata
2: ise ni mo
1: awon nikan na gba wa lowo mu
2: ya dele jesu
0: ya dele ona
1: mo eh awon na la awon ri owo wa
2: o leta
1: o
2: fun mi lesi ya
1: o mete ta ti olorun se ni do aye mi ran re
2: o ma se o baba o
0: se o
2: ko se o ro si
1: o ya dekunle
0: pe
1: Christiana
5: ẹgbẹ́yàn ọ̀rọ̀ arúgbìn.
1: Àwọn ti mọ èyí.
5: Ìtọ́mọ.
1: Bóyá o ò fẹ́ sọ ni ò jẹ́ kán pè wọlé.
5: Dàmọ́.
1: Ìyá Bọ́sẹ̀dé láti Àpáta. Ẹ̀rù tó pẹ́ tàti jọ ń bọ̀.
5: Ọ̀rọ̀ arúgbìn. Ìtọ́mọ
1: Adá. Àwọn ọmọ ilé yìí. Bóyá náà ò fẹ́ sọ. Ni ò jẹ́ káwọn náà pè.
5: Ayé ti lo wa pè ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀.
1: Olúwa ṣeun ládi púpọ̀.
5: Wọ́n láwa ò lè ní lárí.
1: Àwọn náà.
5: Ìjù rẹ̀ ṣe bọ́pẹ́ lọ pẹ́ olódùmarè. Ó gbé wa sọ́dọ̀.
1: Ọpẹ́ ni mò ń dá.
5: Ọ̀rẹ́ abáyíwá láwọ̀.
1: Àní gbàgbọ́ nínú ọba òkè.
5: Ó tún sọ wá.
1: Kì yóò sí ọpẹ́ mi di ìbànújẹ́.
5: Mímọ ìjù rẹ̀.
1: Tí agbára kan kò sí ìmọ̀ kan.
5: Ọ̀rọ̀ wa wá.
1: Ó jẹ́ kó lè ṣe.
5: Àfikà.
1: Nítorí pé. Ní gbogbo ìgbà ló fi iná ń jà fún mi.
5: Òdẹ́lẹ̀ Ayọ̀ mọ̀ fọ́.
1: Ní gbogbo ìgbà ló sì wà nítòsí
5: mi.
1: Kò fi mí sílẹ̀.
5: Ṣé ni mo ti àdélé Jésù Kristo? Mo wá kọ lẹ́tà.
1: Ó ti ṣe mí lápáta.
5: Ó fún mi dé sí ìyàlẹ̀. Ó máa ṣe
1: wọ́n. Yóò sẹ́nìkan tó jẹ́ pé ó lè ṣe kínní. Ó lè forí sọ.
5: Ọpẹ́ ló yẹ.
1: Gbogbo ìgbà ló dẹ̀ máa fi ọpẹ́ fún ọba mi òkè.
5: Ọmọ pẹ́, ọ̀rọ̀ mi jọ mọ pẹ́. Ẹ bá mi gbé bàbága, ọ̀rọ̀ mi jọ mọ pẹ́.
1: Ẹ mọ̀ pé ọ̀rọ̀ mi jọ mọ pẹ́.
5: Ṣọ́rọ̀ rẹ̀ jọ mọ́jọ́, ṣé ti yẹ jọ mọ́jọ́?
1: Ó tún ṣe ilẹ̀kùn oṣù keje, ọjọ́ kẹta rẹ̀.
5: Ọ̀rọ̀ tèmi jọ mọ́.
1: Ó tún mú kí ariwo ayọ̀ kó tún sọ nínú ilé mi. Ọpẹ́ lè mi.
5: Ẹ wá.
1: Ó dá.
5: Ìyẹ́ bá jọ mọ́jọ́. Bí tiyẹ́ bá jọ mọ́ pẹ́. Ó yá gbéra nílẹ̀ ìdájọ́.
1: Ẹ já rí kọjá lọ sí abala ìkejì ní Bélé ń já àkókò tó kù. Ó yá ẹ já gbà bí eléyìí.

0: ọ̀rọ̀ kan ṣoṣo ó lè túṣe. Ohun tá a ti fi ọ̀rọ̀ bàjẹ́ nínú ayé rẹ̀, ó ní ó sọ ọ̀rọ̀ rẹ̀, ó mú wọn lára dá, ó sì gbà wọ́n kúrò nínú gbogbo ìparọ̀ wọn. Ó ní sọ kíkẹ́ ọ̀rọ̀ kan, a ó sì mú ọmọ ọ̀dọ̀ mi lára dá. Ó ní ẹ lọ sí gbogbo ayé láti lọ máa wàásù ìyìn rere.
1: Ọ̀rọ̀ láṣẹ dáfídáyé àtọ̀run.
0: Onítẹ̀ bá gbé ọwọ́ ní olókùnrin yìí ó sì sàn.
1: Ohun gbogbo tó wà nínú ẹ ọ̀rọ̀ ló fi dá. Ayé a.
0: Sún gbogbo tó jẹ́ pé ó wà lórí òkè ìpẹ̀ tí kì í ṣe nípasẹ̀ ọ̀rọ̀ la fi dá.
1: Ọ̀run báyìí.
0: Ó náà ní abala yìí ṣe wà fún gbogbo ẹ̀yin kọ̀ àti ìrújú Ọlọ́run.
1: Ọ̀rọ̀ Ọlọ́run yóò wà títí láé.
0: Láti fi àṣẹ tí Ọlọ́run tó fi fún yín.
1: Orí ọ̀rọ̀ lẹ.
0: Láti fi àṣẹ tí ọba òkè tó yọ̀ǹda fún yín.
1: Dídí o.
0: Láti yọ̀ǹda rẹ̀ fún gbogbo àgbáyé. Nítorí pé ó ti ní ẹ lọ sí gbogbo ayé.
1: Ọlọ́run làmúrí ọ̀rọ̀.
0: Kì í ṣe nínú ìjọ nìkan. Ó náà mo ṣe ń sọ. Fún ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ dáradára fún bàbá dáradára nínú Olúwa. Ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ dáradára fún màmá nínú Olúwa. Abala yìí wà láti ṣe onígbọ̀wọ́ rẹ̀.
1: Ọ̀rọ̀ kan ṣoṣo.
0: Gbogbo ẹ̀yin tó jẹ́ pé a ti jọ sọ̀rọ̀. Ẹ tara ṣàṣà kó tó di wípé àkókò náà yóò rè kọjá. Lè pè mí lẹ́yìn ètò ẹjẹ́ ikọ̀ àti ìrójú Ọlọ́run. Tẹ́lẹ̀ mọ̀ yìí pé ẹni láti báwọn èèyàn sọ̀rọ̀ Ọlọ́run láti sọ̀rọ̀ àṣẹ sínú ayé àwọn ènìyàn láti polówó ìsọjí inú ìyẹ̀wò àbí ìsọjí ìta gbangba. Ìṣẹ́jú márùn-ún, ìṣẹ́jú mẹ́wàá, ìṣẹ́jú márùndógún.
1: Ọ̀rọ̀
0: láti ìṣùnígbọ̀wọ̀ rẹ̀. 08038072357.
1: Ẹ wá wo di ọ̀rọ̀ ayé. Ohun táyé.
0: Nínú ni WhatsApp number mi.
1: Pé lọ́rọ̀ ní gbọ́lọ́hùn. Nínú ọ̀rọ̀ ayé.
0: Mo sọ eléyìí gẹ́gẹ́ bí ẹni tó rí àṣẹ àti àánú gbà.

0: gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ó ló ń tún rí ni, ó ní ẹ̀yin ogun Íjíbítì tẹ rí ni, ogun Fáráò tẹ rí ni, ó ní ẹ̀yin kì yóò rí wọn mọ́. Gẹ́gẹ́ bí ẹ ṣe ré kọjá sí kọ́tà kejì nínú ọdún yìí, gbogbo ohun tẹ́ ẹ ti ń rí láti January títí dé June, lórúkọ Jésù láti wákàtí lọ, ẹ tún rí wọn mọ́. Lórúkọ Jésù, mo rí Ọlọ́run fi òpin sí. Lórúkọ Jésù, ohun tí ẹ̀yin ìdílé yìí ń rí, tó jẹ́ wípé oúnjẹ ẹ̀dùn ọkàn tó ń gbomi jẹ ni lójú yín nínú ayé yín bàbá yìí, nínú ayé yín màmá yìí, lórúkọ Jésù láti wákàtí lọ, ẹ tún rí mọ́.
1: Ibi ni wọ́n fi ń ṣe fúnra wọn, ẹ̀dá gbogbo ti ń gbáyé ẹ̀ máa bá mi bọ̀.
0: Gbogbo ẹ̀dá tàbí ènìyàn tó yẹ pé ń lé yín láti kékeré má bà lè débi tó yẹ kẹ́ dé láyé, lórúkọ Jésù àárẹ̀ ìrẹ̀wẹ̀sì láti òkè wá, lórúkọ Jésù Ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún wọn. Gbogbo ẹ̀dá alágbára èyí tó lòun ó fi bóun ti jẹ́ wọ̀nyí, lórúkọ Jésù, bí Ọlọ́run ti jẹ́ olùgbèjà yín, lórúkọ Jésù, mo ni ó fi hàn ẹ̀dá bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ̀yin tẹ́ ń wo ojú Ọlọ́run fún èso iná fún irúgbìn láti òkè wá, lórúkọ Jésù, ilẹ̀ ẹni ó yá gba ìtura, ilẹ̀ yẹn ó yá gba ìbùkún, lórúkọ Jésù, gbogbo ohun tó ń jẹ́ ìnira ní ilẹ̀ ẹni èyí tó jẹ́ pé irúgbìn tá ń gbìn síbẹ̀ tí ò fi lè wò, lórúkọ Jésù, ohunkóhun bẹ́ẹ̀, lórúkọ Jésù, ọwọ́ Ọlọ́run mo ni ó mú un kúrò. Ìmísí ti ilẹ̀ náà nílò, lórúkọ Jésù, Ọlọ́run yọ̀ǹda rẹ̀. Gẹ́gẹ́ bí èmi ṣe ń ka oṣù kẹfà, gẹ́gẹ́ bí oṣù àkàríre, lórúkọ Jésù, oṣù keje yìí náà, lórúkọ Jésù, Ọlọ́run kà á sí rere fún yín. Lórúkọ Jésù, mo ní Ọlọ́run kà á sí rere fún yín. Gbogbo ohun tí ẹ nàgà tọwọ́ yín ò tó àánú, mo ní ó yọ̀ǹda rẹ̀ fún yín. Iṣẹ́ yín ni, lórúkọ Jésù, mo ní ó gba ìmúláradá. Gbogbo ìkúríta tí iṣẹ́ yín ti ń ṣàìsàn, tí òwò yín ti ń ṣàìsàn, lórúkọ Jésù, ìmúláradá rẹ̀, lórúkọ Jésù, Ọlọ́run yọ̀ǹda rẹ̀. Iṣẹ́ yín dìde, lórúkọ Jésù, òwò yẹn dìde, lórúkọ Jésù, mo ní òwò yín ni, mo ní ó dìde. Gbogbo ẹ̀yin tẹ́ diwọ́ disẹ̀ sínú, lórúkọ Jésù, Ọlọ́run tun yín sílẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ìgbèkùn, lórúkọ Jésù, Ọlọ́run ṣe ìtúsílẹ̀. Àṣẹ ìtúsílẹ̀ láti òkè wá, ó yẹ gbà á, lórúkọ Jésù, mo ní ẹ gbà á, lórúkọ Jésù, mo ní ẹ gbà á. Kó tó di ọjọ́ mẹ́jọ ẹ̀ní, lórúkọ Jésù ìró ayọ̀, mo ní ó dun nínú ilé yín. Gbogbo ẹ̀yin tílẹ̀kùn ìrànlọ́wọ́ tì mọ́, lórúkọ Jésù ìrànlọ́wọ́ náà, mo ní ó ṣí fún yín. Aláàánú wo ayé yín rí o, ọ̀sẹ̀ yìí tò yín lára. Ẹ ó máa yin Ọlọ́run. Orílẹ̀-èdè mo ní kó gba àlàáfíà, àlàáfíà Ọlọ́run mo ní kó jọba lórílẹ̀-èdè yìí. Ìkorò orílẹ̀-èdè lórúkọ Jésù mo ní ó di adùn. Gbogbo àwọn aláṣẹ lórúkọ Jésù, ẹ gba ẹ̀mí sí Ọlọ́run. Ẹ̀mí mọ́ mo ní ó darí yín. Ọgbọ́kun ọgbọ́n ìmọ̀ kún ìmọ̀, èyí tẹ́ fi ṣe ohun tó tọ́, lórúkọ Jésù, Ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún yín. Ilé iṣẹ́ ó yá máa gòkè, ògo Ọlọ́run kó máa fara wọn, ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Gbogbo ẹ̀yin tẹ́ pè wọlé, gbogbo ẹ̀yin tẹ́ ń gbìyànjú láti pè nítorí àkókò, gbogbo ohun tẹ́ ń wojú Ọlọ́run fún, àánú Ọlọ́run mo ní ó yọ̀ǹda rẹ̀ fún yín. Ẹ ó yin Ọlọ́run. Jésù Kristì, Olúwa wa, àmì.
1: Ibùdókọ̀ èrò tó ń lọ sí ìrìn àjò lápẹ̀rọ sọ́ńkọ̀ ti ń pariwo, ẹ wọlé 100 naira lówó orí ẹnìkan.
0: A nílò ìjò báyìí lọ lórí ètò èmi lọ́lọ́pẹ́ láyọ̀ àti àlàáfíà náà látọ̀ pàdé ní ọjọ́ mẹ́jọ. Ẹ̀yin náà fẹ́ ṣe kí ni, ẹ̀yin náà fẹ́ polówó ọjà yẹn lórí ètò yìí, àbẹ́ ẹ̀yin náà fẹ́ jó níbọ̀wọ́ ní abala ọ̀rọ̀ àṣẹ jẹ́ ikọ̀ àti ìrújọ Ọlọ́run ni lóbìnrin àti lókùnrin, àbẹ́ ẹ̀yin náà fẹ́ polówó ìsọjí yín yálà ti eléyìí tẹ̀ ń ṣe nínú ilé ni àbí ti ìta gbangba ni. Ẹ pè mí lẹ́yìn ètò 08038072357. Bóyá ẹ̀yin náà fẹ́ kí n bá yín darí ayẹyẹ yín ni, àbí ẹ̀yin náà fẹ́ po jíngù papọ̀ bóyá ti ìsọjí yín ni, àbí nǹkan kan sí ìkejì. Ẹ pè mí lẹ́yìn ètò, àbí kẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp number. Lórúkọ Ọlọ́run ọba, lórúkọ àwọn aláṣẹ, lórúkọ Ọlọ́run bọ́tìnì mi tó jẹ́ ẹnjiníà àgbà ní ìkànnì tá a wà yìí, Stephen Ige Lemi, olólùfẹ́ yín Pastor Sunday Afọlábí àti Tèmítayọ̀ Adéwòmí là ń dágbére pé láyọ̀ àti àlàáfíà látùpàdé ní ọjọ́ mẹ́jọ, ó dàbọ̀ ó di ọjọ́ mẹ́jọ.

0: Olúwa Olúwa wa orúkọ rẹ ti ní ìtòní gbogbo ayé. Iwọ tó fìdí ayé sọlẹ̀ ká sórí ìṣàn omi. Iwọ lọ bá àwọn ọba Olúwa àwọn Olúwa. Ọba tó ní ká máa wà, ọba tó ní ká máa bẹ tá a bá ní sí mọ́ kò ní ṣẹ̀yìn wọ Ọlọ́run ọba.
1: Bẹ́ẹ̀ a ti dáhùn àjọ ń kọ́ra wa.
0: Mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọjọ́ Sunday òní. Sunday àkọ́kọ́ rèé. Sunday àkọ́kọ́ nínú oṣù keje rèé. Ayìn ológo fún àánú rẹ lórí ayé wa. Àkọjá ìwé ètò yìí rèé lórí Wells Radio 89.3 FM. Fìtílà ìgbàgbọ́ rèé. Fìtílà ìgbàgbọ́. Ọ̀rọ̀ rẹ ni fìtílà sí ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi. Lórí ètò yìí dálé lórí ìbéèrè àti ìdáhùn. Bẹ́ẹ̀ ni ìbéèrè àti ìdáhùn láti inú Bíbélì wá. Níbi tí a ó ti máa béèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan, tí a ó ti máa wo bí ọ̀rọ̀ wa bó ṣe, bí ìmọ̀ wa bó ṣe jinlẹ̀ tó nínú Bíbélì. Bí a ṣe ní ìmọ̀ sí nípa Bíbélì, nípa ọ̀rọ̀ Ọlọ́run. Orúkọ tèmi ni Ebenezer Ayọ̀délé Ògúnníyì, ọmọ bàbá oníwàásù rèé. Ọmọ ìyá mission lóde Pẹ́lá nílùú Ṣẹ́yìn. Àwa máa ní tí Olúwa kò bá kọ́ ilé náà, àwọn tó ń kọ wọ́n ń ṣe lásán ni. Tí Olúwa kò bá ṣọ́ ìlú náà, àwọn tó ń ṣọ wọ́n ń ṣe lásán ni. Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa Fìtílà Ìgbàgbọ́ lórí Wells Radio 89.3 FM.

0: kí a tún lọ sínú ètò ní sàn sàn. Mo fẹ́ ká kọ́kọ́ jọ gbé àyọkà ohun tí ètò yìí dá lé lórí tó dúró lé lórí gan. Ọ̀rọ̀ rẹ ni fìtílà sí ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi. Ìtàrí nínú ìwé Psalm 119:105.
1: Fìtílà ìgbàgbọ́.
0: Ẹ mọ̀ wípé bí fìtílà bá tan ìmọ́lẹ̀, ìmọ́lẹ̀ á mọ́ kedere. Bẹ́ẹ̀ ni, tí a bá tan fìtílà sí inú ilé, inú ilé á mọ́lẹ̀ kedere. Òkùnkùn ńkọ́ a sì paradà. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọ̀rọ̀ Ọlọ́run ní òkàn àyà tèmi àti ìwọ. Nínú ilé tiẹ, níbi iṣẹ́ tiẹ, láwùjọ rẹ gan, nínú ìjọ rẹ gangan ńkọ́. Tí ọ̀rọ̀ Ọlọ́run bá jẹ́ fìtílà sí ẹsẹ̀ àti ọ̀nà rẹ, òkùnkùn kò lè ṣú rárá rárá. Ètò yìí ó rọrùn gidigidi o. Ètò yìí ó rọrùn gidigidi. Ẹ̀yin ará alé, ẹ ó máa dá sí ètò yìí. Ó pè wọlé láti ìbẹ̀rẹ̀ ètò yìí náà ni títí dé òpin. Òun náà ni a ó máa fi àwọn ìbéèrè kan tàbí èkejì. Ẹ̀bùn kéékèèké kan náà sì wà fún wa lórí ètò yìí bẹ́ẹ̀ ni. Kò kàn ṣe wípé a ó máa dán ọgbọ́n wa wò nípa bíbélì lásán o. Bẹ́ẹ̀ ni, òun náà ni mo fi ń sọ fún yín wípé ẹ̀yin ìjọ kéékèèké àti ńláńlá, bóyá ẹ̀ ń ṣe ọjọ́ òbí ni tàbí ẹ fẹ́ fi ẹ̀yin olúwa lógo fún nǹkan tí ó ṣe nínú ayé tiyín tàbí èkejì. Àwọn ẹ̀bùn kéékèèké lórí ètò yìí fìtílà ìgbàgbọ́ lè lè fi ta àwọn ènìyàn lọ́rẹ̀ láti fi ṣe ìfàjẹ lórí àwọn ìbéèrè wa. Tí àwọn èèyàn kan tó bá gba ìbéèrè wa, ẹ̀bùn wà fún. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin gangan náà ẹ lè fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú wa lórí ètò yìí lórí fìtílà ìgbàgbọ́.

0: dúpẹ́ kan náà ni pé ayé mi wà lẹ́yìn ìfarawà yìí. So that ta bá ti ní Jésù, àwa náà Jésù ti kú ó ti yè, àwa náà ta ti wá gbàgbọ́ pé olùgbàlà wa ti jíǹde yẹn, a máa wá jíǹde pẹ̀lú ẹ̀ ní ọjọ́ ìkẹyìn. So a máa wá wà nínú ìyè àìnípẹ̀kun ayé ayérayé. Bí o jẹ́ pé kò ní sí pé bí mi kan ni kú wa mọ, tàbí pé bóyá a máa wá gbẹ̀yìn sí iná ayérayé.
1: Ìbéèrè kejì kéré tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín náà ni wípé nígbà tí aya Lọ́ọ̀tì tó bojú wo ẹ̀yìn wò, ó di ọ̀wọ́n ọ̀yọ́, kí ló túmọ̀ sí? Ṣé mọ̀ wípé Ọlọ́run sọ fún Lọ́ọ̀tì pé ọ̀wọ́ àtìyàwó ẹ máa lọ, kí ló túmọ̀ sí?
0: Ó túmọ̀ sí pé nǹkan tàtijọ́ yẹn kò fẹ́ fi sílẹ̀, ìfẹ́ ẹ̀ sì wà lára gbogbo àwọn òrìṣà ọ̀rọ̀ bí àwa náà ṣe máa ń ṣe nísìnyí. Fẹ́ pé bóyá wà nínú ìlàkọjá kan tọ́lọ́run sọ pé ká kúrò ní ibẹ̀ yẹn, a máa wo pé iṣẹ́ ni, àwọn ọ̀rẹ́ ni, gbogbo nǹkan tí aya Lọ́ọ̀tì rò náà nìyẹn. Gbogbo àwọn tàti jọ ń ṣe wọléwọ̀de, àwọn tàti jọ ń ṣe fún mi ní ṣàánú fún mi níyọ̀, àwọn góòlù mi ṣe mọ̀ pé wọ́n dúró mú ẹrù. So gbogbo àwọn ẹrù yẹn ni ò fẹ́ fi rẹ̀. Òun ló dì mọ́wọ́ ló wá ń wẹ̀yìn pé gbogbo kí ní ìkẹ́kọ̀ọ́ sílẹ̀ yẹn náà yẹn láì mọ̀ pé òun náà máa tán sílẹ̀ báyìí nítorí àìgbọràn. Nígbà tí bíbélì ní gbọ́ràn kò lè yè.
1: Ìdáhùn yín ó tẹ́ mi lọ́rùn gidigidi. Bá mi fi nọ́mbà yín sọwọ́ tá a bá ti parí ètò yìí. Ẹ ṣe
0: gan. Àmì Jésù.
1: Fìtílà ìgbàgbọ́ Ebenezer Ayọ̀dẹ́lẹ̀ ọmọ bàbá oníwàásù náà rèé lórí Wells Radio 89.3 FM. Ẹ káàlẹ́ o.
2: Àlàáfíà fún lórúkọ Olúwa
1: sà. Àlàáfíà fẹ́yìn náà o, ọ̀rọ̀ rẹ ní fìtílà fún ẹ̀sìn.
2: Àti ìṣe bàbá ṣe báyìí.
1: Àmì Jésù.
2: Ẹ̀rá sà.
1: Ẹ ṣe gan. Ẹ ti ń gbọ́ fìtílà ìgbàgbọ́ láti ẹ̀kan wá láti aago méje.
2: Èmi jẹ́ ń gbọ́ báyìí báyìí sí ni wọ́n sọ fún mi.
1: Wọ́n ti
2: sọ fún mi. Ìwọ́de wa ń pè ní o.
1: À ń béèrè. Bẹ́ẹ̀ni. Kí ni orúkọ bàbá Jòhánù Onítẹ̀bọmi? Ẹni tí ó jẹ́ ń béèrè bẹ́ẹ̀ kí n dádúró bẹ́ẹ̀. Kí ni orúkọ bàbá Jòhánù
2: Onítẹ̀bọmi?
1: Bẹ́ẹ̀ni.
2: Sakaráyà ni ta.
1: Sakaráyà. Ẹ pàtẹ́wọ́ fún mi níbi tẹ́ ẹ wà. Owó fàdákà mélòó ni Júdásì Ìskáríọ́tì gbà nígbà tí ó ta Jésù?
2: Owó fàdákà.
1: Mélòó ni Júdásì gbà nígbà tó ta Jésù? Ṣé ogún ni àbí ọgbọ̀n àbí àádọ́ta?
2: Ọgbọ̀n ni.
1: Ọgbọ̀n ni. Kí ló gbẹ̀yìn Júdásì?
2: Ikú oró ni.
1: Kí ló túmọ̀ sí fún àwọn onígbàgbọ́?
2: Nǹkan tó túmọ̀ sí ni wípé kò sí ẹ̀ṣẹ̀ tí ò ní ìjìyà.
1: Bẹ́ẹ̀ni,
2: orí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ìjìyà rẹ̀ nìyẹn.
1: Ikú sì lè ní ẹ̀ṣẹ̀ bíbélì ṣe wí.
2: Pétérù ronúpìwàdà, àwọn ò rí inú
1: rògbòdìyàn. Ẹ sọ fún mi pé pétérù tó ṣẹ́ Jésù gan ronúpìwàdà. Ṣùgbọ́n Júdásì nǹkan òun kọ́ ó fi kú ṣèrè jẹ́ nítorí pé kò tọrọ ọ̀dárí jẹ́ ẹ̀ṣẹ̀ kò ronúpìwàdà. Ẹ ṣe gan. Tabá ti parí ètò náà, ẹ pe nọ́mbà tí mo bá fi sọ̀rọ̀ tí mo bá.
2: RM Olúwàfúnmiláyọ̀ lórúkọ
1: mi láti àpàtà. RM ẹ ṣe gan.
2: Olúwàfúnmiláyọ̀
1: láti àpàtà. Àmì Jésù.

0: wọ náà le dási tọlọ́hun kí wọ náà kò fi nǹkan tí òun ṣe kò fi gbé orúkọ Jésù ga ètò yìí a fẹ́ kó ṣe wípé a ó máa fi kọ́ra wa ní tòótọ́ ní ìlànà olúwa ní ìlànà Jésù ní tòótọ́ ṣe mọ̀ wípé bíbélì ló yẹ kó jẹ́ òdiwọ̀n fún ayé èmi àti ìwọ gẹ́gẹ́ bí kìrìsẹ́nì gẹ́gẹ́ bí onígbàgbọ́ ó yẹ kó o mọ̀ wípé ohun gbogbo tó ń ṣe lójoojúmọ́ lówùúrọ̀ ni láàárọ̀ ni lọ́sàn-án ni àti láṣáálẹ́ tí bíbélì ò bá jẹ́ òdiwọ̀n fún ayé rẹ ń o ṣe kìrìsẹ́nì kìrìsẹ́nì rèé bíbélì ló yẹ kó jẹ́ òdiwọ̀n wípé kán bá tiẹ̀ pé a ṣe kìrìsẹ́nì leléyìí ó yẹ kó mọ̀ wípé lóòótọ́ lóòótọ́ ìgbésí ayé rẹ ó fi bíbélì hàn lóòótọ́ kò ṣe wípé ẹni tá a sọ wípé aláwọ̀ kàlánkìní ni lónìí aláwọ̀ kàlánkìní ni lọ́la ó wá jẹ́ bí ọ̀gà ara ṣùgbọ́n gẹ́gẹ́ bí kìrìsẹ́nì àti olùtẹ̀lé Jésù mo fẹ́ kó o mọ̀ wípé tó o bá ń ka bíbélì rẹ lójoojúmọ́ ayé rẹ ò ní rí bákan náà ìwọ tó o bá ń ṣetò olúwa ayé wa náà kò lè wà bákan náà mọ́. Fitila Igbagbọ lórí Wells Radio 89.3 FM pẹ̀lú Ebenezer Ayọ̀dẹ́lẹ́ Ògúnníyì ọmọ bàbá oníwàásù ọmọ ìyá mission lóde Pella nílùú Sẹ́yìn náà ni. Ẹ káàlẹ́ mà kí ni orúkọ yín ìbò lẹ ti ń pè wá.
1: Abọ́ṣẹ̀dé
0: láti bo.
1: Ẹfun.
0: Láti Ẹfun. Ok, ṣé ẹ̀ ń gbádùn Fitila Igbagbọ?
1: Bẹ́ẹ̀ni sà ń gbádùn rẹ̀.
0: Mo fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ yín ní ṣókí.
1: Ok, sà.
0: Ẹ̀ta ni ọkùnrin Farisí tí ó tọ Jésù wá ní alẹ́? Kí ni orúkọ obìnrin ọkùnrin farisí yẹn? Ṣé Gamaleli ni àbí Kayafa tàbí Nikodemu?
1: Nikodemu.
0: Ó da ẹgbà. Ìbéèrè mi ni kí ni orúkọ àwọn ọmọkùnrin mẹ́ta Nua tí wọ́n wà nínú ọkọ̀ pẹ̀lú rẹ̀? Ó le díẹ̀ àbí ṣó le ni ṣó pakasọ ni? Ó da ẹ jẹ́ kí n fún yín ní option kí n fún yín ní àwọn kí n fún yín lẹ́sìn díẹ̀ àbí? Káíní Abẹ́lì tàbí àti Sẹ́ẹ̀tì Sáàmù Hámù àti Jáfẹ́tì Sẹ́ẹ̀mù Hámù àti Jáfẹ́tì tàbí Ábrahàmù Ísáàkì àti Jákọ́bù kí ni orúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta? Bí mo ṣe sọ yẹn. Ábrahàmù Ísáàkì lọmọ kí là ń pè lọmọ Nua. Sẹ́ẹ̀mù Hámù àti Jáfẹ́tì. Ó da bóyá ó pakasọ jẹ́ kí n fún yín ní ìbéèrè mi. Má bẹ̀rù nítorí èmi ń bẹ pẹ̀lú rẹ. Èmi yóò sì fi ọwọ́ mi. Má bẹ̀rù èmi ń bẹ pẹ̀lú rẹ. Kí ni ó túmọ̀ sí gan tí Olúwa bá sọ fún wa pé má bẹ̀rù mo wà pẹ̀lú rẹ?
1: Ẹni pé ohun gbogbo ṣe é ṣe fún Ọlọ́run pé ká má bẹ̀rù.
0: Kò sí nǹkan kan tí ó le láti ṣe fún wa pé ká má bẹ̀rù. So God is assuring us that all things is possible and all things are possible. Àbí kò sóhun tó ṣòro ṣe fún Olúwa láti ṣe. Kùdà tẹ́ ẹ bá parí ètò yìí ẹ pè nọ́mbà tàbí kẹ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ tí nọ́mbà tí mo bá pè ṣe ti gbọ́ ẹ ṣe gan. A fi ń kíra wa káàbọ̀ lórí ètò yìí náà ni. Ló bá di ọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run. Àwọn nǹkan kan àti àwọn nǹkan kan náà là á fi kún àwọn ìbéèrè wa. Tí ẹ̀yin náà bá fẹ́ pè sórí ètò yìí ẹ pé 0916 8931000 tàbí 0915 3334 893. Àìpé títí wọlé o. Ẹ káàlẹ́ o.
2: Ẹ káàlẹ́ sá.
0: Ẹ káàlẹ́ máa o. Níbo lẹ ti ń pè wá, kí ni orúkọ yín máa o?
2: Títílayọ̀ láti Àpáta ni sá.
0: Títílayọ̀ láti Àpáta. Àǹtí títí ọmọ Jésù o.
2: Jésù.
0: Mo fẹ́ bèrè ìbéèrè láti inú Bíbélì lọ́wọ́ wa ni. Ta ni Ọlọ́run yàn láti jẹ́ agbọ̀rọ̀ sọ fún Mósè níwájú Fáráò?
2: Aaron sá.
0: Aaron sá. Ṣé sá wà wájú Aaron ni?
2: Rárá.
0: Aaron, Haroni, àbí?
2: Bẹ́ẹ̀ni sá.
0: Ṣé tiẹ̀ lè sọ ibi tó wà nu Bíbélì fún wa? Ṣé kan tiẹ̀ lè gẹ̀ẹ́sì ibi tó wà nu Bíbélì? Mi ò tiẹ̀ ní kẹ́ gẹ̀ẹ́sì, ṣé lè sọ fún wa? Inú ìwé láíláí ló wà o.
2: Bẹ́ẹ̀ni sá, Exodus chapter 3 sá.
0: Exodus 3. Ó súnmọ́ Exodus 4 sá. Níbi tí Ọlọ́run ti yàn, Exodus 4 verse 14.
2: Ok, verse
0: 4. Bẹ́ẹ̀ni. Ta ni ọba tí ó ju àwọn ọ̀rẹ́ Dánielì sínú túbú?
2: Nebukadnezari.
0: Ẹ sọ fún mi pé ẹ̀ka Bíbélì yín dáadáa nu o.
2: Bẹ́ẹ̀ni sá.
0: Ẹ̀ka Bíbélì yín dáadáa. Mo rí pé ẹ jáfáfá. Ìbéèrè tó gbẹ̀yìn tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín, ẹ bá mi sọ ìtumọ̀ rẹ̀ ni o.
2: Ok sá.
0: Tẹ bá ti mọ̀, ẹ ti gbẹ̀bùn nìyẹn. Ṣé gbọ́? Ìwé wo ni ó dúró gẹ́gẹ́ bí ìwé àkọ́kọ́ nínú Májẹ̀mú láíláí?
2: Genesis.
0: Kí ni Genesis wa túmọ̀ sí gan?
2: Ó túmọ̀ sí ìbẹ̀rẹ̀.
0: Ìbẹ̀rẹ̀. Ṣé tiẹ̀ lè sọ Genesis 1:1 fún wa?
2: In the beginning, God created
0: heaven and earth. In the beginning, God created. In the beginning, God created heaven and the earth. Toba pari eto yi, fi number yin ranse si number ti ma pe. Bo se recharge card kekere kan te fi pe wole. A da pada fun yin, e se gan. E ti ri be yen, o ye ki a ma ko awon omo wa. Ká máa kọ́ wọn ní ọ̀nà Ọlọ́run, ká máa kọ́ wọn láti inú Bíbélì. Ẹ káàlẹ́ o. Ẹ káàlẹ́ o.
1: Ẹ káàlẹ́ sá.
0: Láti ibo lẹ ti ń pè wá?
1: Gbogbo ìka ti ìpàdé.
0: Mi ò gbọ́ yín dáadáa, ohun yín lọlẹ̀ o.
1: Gbogbo ìka ti ìpàdé.
0: Ó dáa. Kí ni Pọ́ọ̀lù àti Silas kí ni wọ́n ṣe ní òwúrú nínú túbú? Wọ́n kọrin, wọ́n sì ń gbàdúrà sí Ọlọ́run. Ẹ ṣe gan. Àti àlàáfíà Ọlọ́run tí ó ju ohun gbogbo lọ yóò máa wà pẹ̀lú yín. Kí ni ó túmọ̀ sí? Hello. Pé Ọlọ́run yóò máa wà títí láyé. Kí ló dé tí àwọn onígbàgbọ́ fi wá ń bẹ̀rù gan? Hello. Nítorí àníyàn ayé. Ó dá. Ẹ pè mí lẹ́yìn ètò tá bá ti parí, màá pe nọ́mbà kan fún yín. Ẹ ṣe gan. Tí ẹ̀yin náà bá fẹ́ pè wá lórí ètò yìí, ẹ jẹ́ kí ó ṣe wípé a súnmọ́ ibi tá a ti ń sọ̀rọ̀ dáadáa, ká gbé fóònù wa sétí, ká sọ̀rọ̀ dáadáa. Be audible, let's be audible. Ọ̀pọ̀lọpọ̀ wa a kàn gbé fóònù síbì kan, bóyá ń ṣe nǹkan lọ́wọ́ ni. Ẹ sì mọ̀ wípé láti inú Bíbélì náà la ti ń kọ́ra wa. Ẹ káàlẹ́ o. Níbo lẹ ti ń pè wá? Kí ni orúkọ yín?
3: Orúkọ mi ni Emmanuel láti orí Akala.
0: Emmanuel láti Akala.
3: Bẹ́ẹ̀ni sir.
0: Mo fẹ́ bèrè ìbéèrè láti inú bíbélì lọ́wọ́ yín.
3: Okay, sir.
0: Ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo. Ẹ parí rẹ̀.
3: Torí pé Olúwa wà pẹ̀lú wa.
0: Rejoice in the Lord always. I say
3: unto you.
0: Ara o. Ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo. Mo tún wí pé kí ni ẹ kàn parí ẹ̀. Nǹkan ta fi bẹ̀rẹ̀ náà ló fi parí o. Ẹ máa yọ̀ nínú Olúwa.
3: Ẹ máa yọ̀ nínú Olúwa. Mo tún wí pé ẹ máa yọ̀.
0: Mo tún wí pé ẹ máa yọ̀. Ó da. Ẹ jẹ́ kí n béèrè ìbéèrè míì lọ́wọ́ yín.
3: Okay,
0: nínú àlá Farao tí Joseph sọ ìtumọ̀ rẹ̀, màálù mélòó ni ó rí nínú àlá rẹ̀? Màálù mélòó? Màálù méje. Kí wá ló túmọ̀ sí gan? Kí ló sọ pé màálù méje ó ṣe?
3: Màálù méje tí ó sanra. Màálù méje tí ó tín. Ó pé màálù méje tí ó sanra mi.
0: Kí wá ló túmọ̀ sí? Ìyàn ńlá bọ̀ wá mú. Kí wá ni màálù méje ẹlẹ́kejì? Kí ló túmọ̀ sí?
3: Ó túmọ̀ sí wípé ọ̀pọ̀ nǹkan sì máa ọ̀pọ̀ nǹkan máa ọ̀pọ̀ máa wà.
0: Ọ̀pọ̀ ẹ lè sọ ìbò ó dà wípé ṣé ẹgbẹ́ ìbò Yorùbá fẹ́ máa ṣe díẹ̀díẹ̀? You are permitted to say it in English as well. So ẹ sọ fún wa wípé ìyàn ni alákọ̀ọ́kọ́ oníméje tó túmọ̀ sí. Ẹlẹ́kejì ni pé ọ̀pọ̀.
3: Bẹ́ẹ̀ni sà.
0: Pé ní ilẹ̀ Íjíbítì o, ọ̀pọ̀lọpọ̀ yóò wà, àbí bẹ́ẹ̀ kọ́?
3: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ ṣe gan. Àtàbá ti parí ètò yìí, ẹ jẹ́ ká sọ̀rọ̀ lẹ́yìn ètò yìí. Ẹ ṣe gan.
3: Okay.

0: ó dá ẹjẹ́ ká sáré gbé ìpè yìí. Hello. Ẹ ká lẹ́ máa o. Ẹjọ́ ta ló ń bá wa sọ̀rọ̀ láti bo? Ó dá ẹ mo fẹ́ béèrè tí mò ń béèrè lọ. Ogójì ọdún ni àwọn ọmọ Ísírẹ́lì fi rìn láàrin Íjíbítì sí ilẹ̀ ìlérí sí ilẹ̀ Kínání. Kí ló fà á? Kí ló dé? Kí ló túmọ̀ sí fún àwa onígbàgbọ́ lóde òní?
1: Ó dá.
0: Tẹ́bá ẹ pè mí lẹ́yìn ètò yìí, ẹ fi nọ́mbà yìí sọ́wọ́. Hello. Olúwa wa orúkọ rẹ ti ní ìtòní gbogbo ayé. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́sẹ̀ yìí. Àkọ́kọ́ ètò yìí lórí Wells Radio 89.3 FM. Fìtílà ìgbàgbọ́. Pẹ̀lú ọmọ yín, Ebenezer Ayọ̀délé ọmọ bàbá oníwàásù. Ẹ mọ̀ wípé Ọlọ́run sọ fún wa wípé ohun tí a fi parí lọ́sẹ̀ yìí, ìbéèrè tá a fi parí yẹn gan ni mo fẹ́ fi bá wa sọ̀rọ̀ wípé ó dára kí onígbàgbọ́ kó máa gbọ́rọ̀ sí Ọlọ́run. Ó dára kí onígbàgbọ́ kí a má ṣe àìgbọ́rọ̀. Gẹ́gẹ́ bí onígbàgbọ́ tí Ọlọ́run bá sọ wípé báyìí ni ká ṣe iṣẹ́, ẹ jẹ́ ká tẹ̀lé ìlànà Ọlọ́run. Ẹ má jẹ́ ká tẹ̀lé ọ̀nà tiwa. Nítorí pé ọ̀nà tí ó dára níwájú ènìyàn, òpin yẹn ń kọ́ ìparun ni o. Gẹ́gẹ́ bí onígbàgbọ́, ẹ máa ka Bíbélì lójoojúmọ́, kí Bíbélì kó jẹ́ olùtọ́nà wa, kí Bíbélì jẹ́ fìtílà sí ẹsẹ̀ wa, kí Bíbélì jẹ́ ìtọ́nà wa ní ojoojúmọ́. Gbogbo ẹ̀yin tí ẹ ti gba ìbéèrè wa tàbí èkejì, bó ṣe mọ náà ni ó ṣe mọ. Ẹ pè sí 08038133767. 08038133767. Ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ni o. Ẹ jẹ́ kí n pè lẹ́ẹ̀kan sí 08038133767. Ẹ jẹ́ ká tan fìtílà wa lójoojúmọ́. Ojoojúmọ́ ni o, kò ṣe Sunday o. Ojoojúmọ́ ni o, kò ṣe Sunday, Wednesday, Sunday o. Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, Sunday. Ní gbogbo ògbà, ẹ máa gbàdúrà láì sinmi àti láì sàárẹ̀. Nítorí wípé ọ̀tá ń kọ́. Ọ̀tá wá láti parun ni o. Ṣùgbọ́n Ọlọ́run wá. Jésù Kristì wá láti gba àwọn ọmọ rẹ̀ là kúrò nínú ìparun. Fìtílà ìgbàgbọ́ lórí Wells Radio 89.3 FM. Pẹ̀lú ọmọ yín Ebenezer Ayọ̀délé Ògúnníyì. Ọmọ bàbá oníwàásù. Ọmọ ìyá mission lóde Pẹ́là nílùú Ṣẹ́yìn. Lágbára Ọlọ́run. Lórúkọ studio manager mi, Mr. Stephen Ẹ̀ṣẹ́gọ. Àti lórúkọ ọ̀gá wa nílé iṣẹ́ yìí, Mr. Ayọ̀ Ẹ̀ṣẹ́gidi. Àti ọ̀gá wa pátápátá. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ẹ fún wa ní àǹfààní láti wá àti láti mú ètò yìí wá sí etí ìgbọ́ wa. Gbogbo ẹ̀yin olùgbọ́ wa náà tí ẹ ti pè sí orí ètò yìí, mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ pé òkun. Ẹ àwa máa ní tí Olúwa kò bá kọ́ ilé náà àwọn tó ń kọ́ ṣe lásán ni. Tí Olúwa kò bá ṣọ́ ìlú náà àwọn olùṣọ́ ń kọ́ wọ́n ṣe lásán ni. Tó bá tún di ọjọ́ mẹ́jọ, fìtílà ìgbàgbọ́ yóò padà wá pẹ̀lú ọmọ yín Ebenezer Ayọ̀délé ọmọ bàbá oníwàásù. Ọmọ ìyá mission lóde Pẹ́là nílùú Ṣẹ́yìn. Ó tún di lọ́jọ́ mẹ́jọ, ó dàbọ̀ kí fìtílà rẹ kí ó máa tàn títí láéláé.

0: Filẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.
1: Nǹka wo ni gbogbo ayé ń jà kìrìkìrì tí wọ́n ń pọn yìí? Wells Radio 89.3 FM. Nǹka agbẹ́ má gbẹ.

Ẹ̀ka lẹ o, wọ̀nyí ni àkójọpọ̀ ìròyìn lẹwa tó ń dé sétí gbọ̀yìn lálẹ́ tòní láti ìkànnì kànga àgbọ́mọ̀gbẹ̀ Wells Radio 89.3 FM eléyìí tí a kalẹ̀ sí òpópónà Láàfin Avenue Olúyọ̀lé Estate nílẹ̀ Ìbàdàn. Adé Dàmọ́lá òlò èdè lòníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí sẹ́ lórí níná owó tó tayọ owó tí a ti yà sọ́tọ̀ fún ètò ìṣúná. Ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣètò ìgbìmọ̀ eléyìí tí ó parí àwọ̀ lẹ́yìn ìdìbò abẹnú ẹgbẹ́ náà. Ẹgbẹ́ kan tí wọ́n pè ní CDHR ni a ti pè fún kí Gbajàbí Àmílà kókòwé fi ipò sílẹ̀ láti lè fàyè gba ìwádìí ọ̀rìn kíni wọn. Àjọ SERAP ni a ti ń pè fún àlàkalẹ̀ àti ìtúpalẹ̀ lórí owó kan eléyìí tí a pé bílíọ̀nù kan ó lé mẹ́ta náírà tí a yà sọ́tọ̀ fún ìgbìmọ̀ kan lábẹ́ iléeṣẹ́ rẹ̀. Ní báyìí ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ti sí ọ̀rọ̀ kan wípé àwọn ti na owó tó lé ní tírílíọ̀nù mẹ́jọ náírà tayọ owó tí a ti yà sọ́tọ̀ fún ètò ìṣúná orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí a ń ṣàkàwé ìròyìn náà gẹ́gẹ́ bí ìròyìn èké eléyìí tó sì tún jẹ́ àṣìtúmọ̀ sí àbájáde ìwádìí kan tí àjọ IMF ṣe àgbékalẹ̀ rẹ̀ fún ọdún 2026. Mínísítà fọ̀rọ̀ ètò ìṣúná tó ti alákòóso fẹ́tọ̀ ọrọ̀ ajé Ọ̀gbẹ́ni Taiwo Oyedele ṣàlàyé pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ni pé wọn kò ṣiṣẹ́ lórí ètò ìṣúná tó wà ní ìkọ̀kọ̀ tí àwọn kò sì ná owó kan yàtọ̀ sí owó tí a ti yà sílẹ̀ tó sì jẹ́ pé gbogbo owó tí àwọn náà ló wà ní ìbámu pẹ̀lú ìlànà tẹ̀lé láti ṣètò ìṣúná lórílẹ̀-èdè yìí. Ó ṣàlàyé pé lábẹ́ ètò ìṣúná orílẹ̀-èdè Nàìjíríà àti ìwé òfin ọdún 1999 àwọn ètò ìnáwó òní a pé wọ́n lè gbà jáde tí wọ́n sì lè ná ní ìbámu pẹ̀lú òfin àti ìlànà tẹ̀lé tílẹ́gbìmọ̀ aṣòfin lẹ̀ yìí ti ń bọ̀ wọ́lò. Gẹ́gẹ́ bí mínísítà náà ṣe sọ, wọ́n pe ètò ìṣúná ìjọba àpapọ̀ òní a ṣe àgbékalẹ̀ àti ṣe lílò rẹ̀ nípasẹ̀ àwọn ìgbésẹ̀ àwọn àlàkalẹ̀ owó ìná àfikún owó ìṣúná àti àwọn nǹkan míì tí ó ní ìbuwọ́nù. Eléyìí tó jẹ́ kó di mímọ̀ pé àwọn iṣẹ́ alákànṣe tó máa ń gba ọ̀pọ̀ ọdún òní a máa ń ṣe ètò àti ìlànà tó tẹ̀lé kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ ní ṣíṣe.

Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ ìpànìyàn eléyìí tó ṣẹlẹ̀ lẹ́nu lọ́lọ́ yìí sáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí a fihàn pa nílẹ̀ South Africa nígbà tí wọ́n sì ṣàkàwé ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ohun tí kò jẹ́ ìtẹ́wọ́gbà bó tilẹ̀ wù ú kiri mọ́. Ìjọba jẹ́ kó di mímọ̀ nínú ọ̀rọ̀ wọn tí wọ́n sì lágbo ìkìlọ̀ wípé àwọn yóò bẹ̀rẹ̀ ìgbésẹ̀ akin lórí àwọn èèyàn tí wọ́n ṣe ń pín tí wọ́n ṣe ìkọlù sórí àwọn orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ṣe ń tẹ ọ̀wọ̀ wájú. Ẹ̀wẹ̀ ìjọba àpapọ̀ nílẹ̀ yìí ló ti ṣàlàyé pé àwọn tí wọ́n ti kó wá sórílẹ̀-èdè Nàìjíríà ó ní pé ó ti ń lọ bí 384,000 láti orílẹ̀-èdè South Africa látìgbà tí ìgbésẹ̀ à ń ṣe ìwà jàgídíjàgan sí àwọn ààrẹ lórílẹ̀-èdè náà ti bẹ̀rẹ̀. Inú àtẹ̀jáde àtiṣe agbẹnusọ fẹ́ka ètò ilẹ̀ òkèrè ọ̀gbẹ́ni Kimebi Imomotimi òun ló pe àwọn aláṣẹ nílẹ̀ South Africa láti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ akin lórí àwọn ìṣẹ̀lẹ̀ yìí eléyìí tí wọ́n pe wọ́n ní ó lè da omi àlàáfíà àti àjọṣepọ̀ láàrin àwọn orílẹ̀-èdè òun ló lè dàrú. Ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní láti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ eléyìí tí ó yanjú àwọ̀ eléyìí tá a ti rí àwọn jàǹkàjàǹkà àti ṣàǹkóṣàǹkó aráàlú láti yanjú gbogbo àwọn ìkánminú eléyìí tí wọ́n ní tẹ́wọ́ gbà látọwọ́ àwọn olùdíje kan àti àwọn ìkànnì ẹgbẹ́ òṣèlú ọ̀hún eléyìí tí wọ́n sì ń ṣètò rẹ̀ láti mú kí àyípadà àti ètò ìpa àwọn wàhálà tó ti wà nílẹ̀ kí wọ́n parun kí àlàáfíà sì lè jọba tó ń ti ìṣọ̀kan kí wọ́n tó bẹ̀rẹ̀ ètò ìdìbò gbogbogbò tọdún 2027. Ìgbìmọ̀ náà eléyìí tí wọ́n pe ìrètí ń bẹ láti ṣiṣẹ́ lójú rẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ látọwọ́ ẹni tí ṣe alága fún alága ẹgbẹ́ náà olóyè Moses Alákẹ́ Adéyẹmọ eléyìí tí wọ́n pe ó láǹfààní láti kàn sí gbogbo àwọn tí wọ́n láǹfààní àti gba ìwé fọ́ọ̀mù nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n tí wọn kò láǹfààní àti gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ náà fún àwọn ipò tìkàlùkù wọ́n fẹ́ nínú àtẹ̀jáde tí wọ́n síta látọ̀yìn ti ṣe akọ̀wé ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọláwálé Sádàrè òun ni ó ṣe àkọọ́lẹ̀ orúkọ àwọn ìgbìmọ̀ àti àwọn tí wọ́n pe wọ́n láǹfààní àti kópa nínú ètò náà nú ẹ̀ta àti rí Sẹ́nẹ̀tọ̀ Olúfẹ́mi Lanlẹ́yẹ Brimo Yusuf Osia Agbọ́lá Olóyè Akin Ọ̀kẹ́ ẹni tí ó ti gbà kan rí jẹ́ olórí òṣìṣẹ́ fún ìjọba àpapọ̀ náà Ọ̀jọ̀gbọ́n Afọlábí Ọ̀làdàpọ̀ Onímọ̀ Ẹ̀rọ Idris Adéoyè Pa Timothy Jọlá Oṣó Olóyè Olúkẹ́mi Àlàó Àkàlà Dókítà Adébáyọ̀ Adéwùsì Ọ̀nàrẹ́bù Ogójú Òjó àti Dókítà Adékẹ́mi Ọ̀pátúndé.

0: Ìgbìmọ̀ tó ń dáàbò bo ẹ̀tọ́ ọmọnìyàn ti ké sí ìjọba àpapọ̀ láti bẹ̀rẹ̀ ìwádìí ọ̀rẹ́ kínníwé lórí ẹ̀sùn eléyìí tó ní ṣe pẹ̀lú pé olórí òṣìṣẹ́ ọ́fíìsì ààrẹ Fẹ́mi Gbàjàbí Àmílà ló bèrè owó bílíọ̀nù 37 náírà ó lé pẹsẹpẹsẹ tó sì gba mílíọ̀nù lọ́nà 400 náírà eléyìí tí a pe ó gbà láti lè ṣe ìrànwọ́ fún yíyan ọmọọba Adéníyì Adéyẹmí Matthew sí ipò olùdarí gbogbogbò iléeṣẹ́ tó wà fún ìgbélárugẹ ìdásí ilẹ̀ òkèrè tó fi mọ́ ìgbìmọ̀ fún àmọ̀ràn ètò ọrọ̀ ajé níléeṣẹ́ ààrẹ Matthew ló ṣẹ́ àwọn ẹ̀sùn eléyìí tó sì bẹ̀rẹ̀ sí ní ṣètò ìtakò sí Gbàjàbí Àmílà nígbà tó ń tẹnumọ́ pé ìjọba ló yan òun pẹ̀lú ìlànà tó bófin mu pẹ̀lú lẹ́tà kan eléyìí tó wá látọ̀dọ̀ ìjọba àpapọ̀ nípasẹ̀ ọ́fíìsì olórí òṣìṣẹ́ fún ààrẹ nínú àtẹ̀jáde kan tí àjọ náà gbé síta lónìí ìgbìmọ̀ náà ló ní kí Gbàjàbí Àmílà ó kọ ìwé fi ipò rẹ̀ sílẹ̀ ná fún gbà díẹ̀ títí tí ìwádìí ọ̀rìn kínníwé yóò fi láǹfààní àti parí lórí ọ̀rọ̀ náà àtẹ̀jáde ọ̀hún tí ààrẹ ẹgbẹ́ náà Yinka Fọlárin àti akọ̀wé ẹgbẹ́ ọ̀hún Idris Hafiz tí ń bu ọwọ́ lò ló ṣàlàyé pé ìpè náà kò wá láti dá Gbàjàbí Àmílà lẹ́bi bí kò ṣe láti gbé ìgbésẹ̀ tó ṣe pàtàkì láti lè rí dájú pé ìwádìí náà yóò jẹ́ òdodo tí gbogbo ènìyàn yóò sì lè ní ìgbàgbọ́ nínú ìwádìí ọ̀hún. Àjọ SERAP ní ẹ̀tí rọ ẹni tí ṣe ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ yìí Godswill Akpabio àti abẹnugan ilé-ìgbìmọ̀ aṣojú ṣòfin ilẹ̀ yìí Tajudeen Abbas láti ṣàlàyé bí owó kan ti ń lọ bí bílíọ̀nù kan ó lé mẹ́ta náírà tí wọ́n pín ayé àsọ́tọ̀ nínú ètò ìṣúná ọdún 2026 láti ilé-iṣẹ́ kan eléyìí tí wọ́n pín wọn ló jẹ́ ìgbìmọ̀ tó jẹ́ ti ilé-iṣẹ́ ààrẹ ìpè tí ilé-iṣẹ́ ààrẹ sì ti bẹ̀sẹ̀ níṣẹ́ lórí pé àwọn mọ̀ nǹkan kan nípa ilé-iṣẹ́ ọ̀hún nínú àtẹ̀jáde kan eléyìí tí wọ́n pín wọn ní wọ́n fi síta lọ́jọ́ kẹrin oṣù kejì ọdún 2026 wọ́n pe ẹni tí ṣe agbákejì adarí fún ẹgbẹ́ náà ìyẹn àjọ SERAP Kọ́láwọlé Olúwadàrẹ tó fọwọ́ sí àtẹ̀jáde náà ni a ti ń bẹ̀rẹ̀ fún àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àtẹ̀jáde àti àkọọ́lẹ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ yìí tí wọ́n fi buwọ́ lu àwọn owó bìtìbìtì eléyìí tí wọ́n yà sọ́tọ̀ fún ilé-iṣẹ́ náà ẹgbẹ́ náà ló ti wá rọ àwọn adarí ilé-ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ yìí láti bẹ̀rẹ̀ gbogbo ipá àti agbára wọn lórí àti ṣètò ìwádìí ọ̀rìn kínníwé eléyìí tí òfin orílẹ̀-èdè nàìjíríà tó gbé sí apá wọn àjọ SERAP ló tún bẹ̀rẹ̀ sí ní bèrè fún àwọn ìkọ́lé àwọn aṣòfin àti àwọn ìgbìmọ̀ eléyìí tí a pín wọn rí sí ìbuwọ́lu owó náà àti gbogbo bí àwọn òṣìṣẹ́ ìjọba eléyìí tí wọ́n ṣe ìfojúhàn níwájú ìgbìmọ̀ náà tí wọ́n sì wá sọ̀rọ̀ gbé ètò ìṣúná tí wọ́n yà sọ́tọ̀ láti lò fún ilé-iṣẹ́ ọ̀hún. Àjọ ìṣọ̀kan ilẹ̀ Europe ló ti fún àwọn akẹ́kọ̀ọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bíi 99 ní ẹ̀kọ́ ọ̀fẹ́ Erasmus Mundus fún sáà ọdún 2026 ní ṣíṣe àfihàn pé orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè eléyìí tó gba àǹfààní tó pọ̀ jùlọ nílẹ̀ adúláwọ̀ lábẹ́ ètò ìwé ẹ̀kọ́ ọ̀fẹ́ àgbáyé náà. Ìkéde náà ni aṣojú àjọ ìṣọ̀kan Europe sí orílẹ̀-èdè Nàìjíríà ti ECOWAS Gautier Mignot kéde lásìkò ìpàdé ìmúrasílẹ̀ fún àwọn tó gba ẹ̀kọ́ ọ̀fẹ́ ọ̀hún eléyìí tó wáyé nílùú Àbújá kí wọ́n tó bẹ̀rẹ̀ ẹ̀kọ́ wọn láwọn ilé ẹ̀kọ́ nílẹ̀ Europe. Gẹ́gẹ́ bí Mignot ṣe sọ àwọn akẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè Nàìjíríà 63 ni wọ́n gbà wọlé fún ètò ẹ̀kọ́ náà lọ́dún yìí tí 99 nínú wọn sì láǹfààní sí ẹ̀kọ́ ọ̀fẹ́ eléyìí tí wọ́n fi ga agbága fún èyí tó sì fi orílẹ̀-èdè wa Nàìjíríà sí ipò àkọ́kọ́ nílẹ̀ adúláwọ̀ tó sì fi orílẹ̀-èdè náà bákan náà sáàrin àwọn orílẹ̀-èdè 5 lágbàáyé tó ní àǹfààní sí ètò ọ̀hún. Àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa kò ní ju báyìí lọ fún ti alẹ́ tòní ṣùgbọ́n kí a tó mọ lọ ẹ jẹ́ kí a bójú àwọn kòkòrò tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn ọ̀hún láti mú wa fún yín pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti sá ìròyìn kan pín àwọn ná owó tó lé ní 8 trillion tayọ iye tí wọ́n ti yà sọ́tọ̀ nínú ètò ìṣúná eléyìí tó ti ń ṣàkàwé àwọn ìròyìn náà gẹ́gẹ́ bí irọ́ tó jìnà sóòótọ́ àti àṣì ìtumọ̀ àbájáde ìwádìí kan látọ̀dọ̀ àjọ IMF fọdún 2026. Ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni a ti ṣètò ìgbìmọ̀ tí ó dòrí sí àwọ̀ eléyìí tí wọ́n pín wọ́n sì ṣa àwọn ṣàǹkóṣàǹkó àti àwọn èèyàn jàǹkàjàǹkà nínú ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti yanjú gbogbo ìkánminú àti làásìgbò eléyìí tó ń bẹ̀lẹ̀ láàrin àwọn kan tí wọ́n gba fọ́ọ̀mù nínú ẹgbẹ́ náà àti àwọn ìkàn tọ̀rọ̀ kan kí àlàfo tó ń bẹ láàrin ẹgbẹ́ náà kó lè dí kí àlàáfíà sì padà tó ń ti ìṣọ̀kan ṣáájú ètò ìdìbò gbogbogbò tọdún 2027. ìgbìmọ̀ kan tí wà fún ẹ̀tọ́ àwọn ọmọnìyàn. Wọ́n ní àti pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti bẹ̀rẹ̀ ìwádìí ọ̀rẹ́ kìnìwín lórí ohun tó ní ṣe pẹ̀lú ẹ̀sùn kan tí a fi kan olórí òṣìṣẹ́ sí ààrẹ Fẹ̀mí Gbàjàbí Àmílà níbi tí a pé ó ti bèrè fún owó bílíọ̀nù 37.4 náírà tó sì tún tẹ́wọ́ gba mílíọ̀nù lọ́nà 400 náírà nípasẹ̀ àwọn ìgbésẹ̀ kan láti fi ṣètò ìyànsípò ẹni tí í ṣe ọmọọba Adéníyè Adéyẹmí Matthew gẹ́gẹ́ bí ọ̀gá àgbà fún àjọ kan lábẹ́ ilé-iṣẹ́ rẹ̀ lórílẹ̀-èdè yìí. Bákan náà nínú ìròyìn tó jọmọ ni àjọ sẹ́rà bó ti rọ ẹni tí í ṣe ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ yìí Godwill Akpabio àti abẹnugan ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin Tajudeen Abbas láti ṣàlàyé èrè ohun tó ní ṣe pẹ̀lú owó bílíọ̀nù kan ó lé mẹ́ta náírà tí wọ́n yà sọ́tọ̀ nínú ètò ìṣúná ọdún 2026 gẹ́gẹ́ bí àwọn ilé-iṣẹ́ kan tí wọ́n yà sọ́tọ̀ fún ti ilé-iṣẹ́ ààrẹ sì ṣe wípé àwọn ọmọ kankan nípa ilé-iṣẹ́ ọ̀hún. Èyí ló pin ìròyìn ilẹ̀ wa fún ti alẹ́ tòní. Àkójọpọ̀ àti àtúntò ìròyìn ló wá látọwọ́ Kúnlé Olówù. Ẹ má gbàgbé ewé pé ẹ lè darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo pẹ̀lú @wellsreadit93 nígbà tẹ̀lé fẹ́ràn tẹ́ ó sì tẹ̀lé wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú @wellsreadit93fm fanpage. Bákan náà lè gbọ́ sọ́wọ́ iwájú sí lójú ìpọ́nà ti àgbáyé ti www.wellsreadit93.com nígbà tí a lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sójú òpó WhatsApp ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ ní yàrá ìkóròyìn jọ lórí ẹ̀rọ 0916-893-2000 lẹ́ẹ̀kan sí 0916-893-2000 fún àwọn ìṣẹ̀lẹ̀ ilé ìtúba ṣojú ẹni. Adé Dàmọ́lá Olóèdè Lómúròyìn náà wá sí ti gbọ̀nyín ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wellsreadit 89.3 FM. Ọlọ́run yóò bùkún fún yín ọ̀rọ̀ ayọ̀ láòsùn.
1: West Radio 89.3 FM kànga àgbẹ̀mágbẹ́.
2: Ẹ̀filẹ̀ ẹ má yí kúrò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà. 89.3 FM your preferred wholesome radio.

0: wẹjẹ.
1: Ẹ ó ìwọ ayọ̀ sí Olúwa ẹ̀yìn ilẹ̀ gbogbo.
2: Nebukadnezari ló jọra rẹ̀ lójú ló dẹ́ ní Debora jẹun náà.
1: Ẹ wọ́ sí ẹnu ọ̀nà rẹ̀ tẹ̀yìn tọpẹ́ àti iṣẹ́ àgbàlá rẹ̀ tẹ̀yìn tì.

Soy tu LM, upele, gegeba, shuko, we. Uniemi. Uni te yon, do ti ye, chung wo no kenyon. Uniemi. Only Tayan, Do Tayan, Lee Shagun. Bimobani Shagun, Monsoro, Nepai Shagun Tara, Monsoro, Nepai Shagun Temi. Monsoro, Ishagun, Lowo Ogunwa Ye, Ogun Ishu, Ogun Eshe, Ogun Enara. Only a me. Only te yon, do te yon, ni da po me mo pe luo lo nwa la ye. Ni da ti o ke yon ba po lulu, pe yon ba do li e me. E yon si ri I mu la la da da la ti no o kan. Nígbà tí èèyàn bá ń dojúkọ ìṣòro kan tàbí èkejì, bí èèyàn bá gba orin ẹ̀mí mú, ogun yóò sì jẹ́ níwájú èèyàn. Nígbà tí ohun gbogbo bá le kòkòkò bí ojú ẹja, tó kí ọ̀hún tó ga, débi wípé èèyàn ò ti ẹ̀fẹ́ lè rọ́nà kọjá. Bẹ́ẹ̀ èèyàn bá gbọ́ orin ẹ̀mí, òkè yóò sì mọ di pẹ̀tẹ́lẹ̀. Agbára mọ̀ ń bẹ nínú orin ẹ̀mí gan. Orin ẹ̀mí tí èèyàn ń gbọ́ tí iṣẹ́ ìyanu ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ èèyàn bá gbọ́ orin ẹ̀mí, agbára olódùmọ̀rẹ̀ a mọ̀ ṣiṣẹ́ ìyanu. Èèyàn bá gbọ́ orin ẹ̀mí àwọn èdè a máa já òkìkí Jésù á sì mọ kan káàkiri gbogbo àgbáyé. Èmi fẹ́ràn orin ẹ̀mí lọ́pọ̀lọpọ̀. Àwọn orin tí ń mú kí òun gbẹ ọkàn èèyàn kó tán. Orin ẹ̀mí ń fún èèyàn láago mu. Mo ti ń sọ̀rọ̀ ìjìnlẹ̀ ẹnìkan ní aago. Ẹ yóò mọ̀ pé bá a bá ń sọ̀rọ̀ aago kọ́ọ̀bù là ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ bá sì wonú kọ́ọ̀bù dáadáa omi ní bẹ níbẹ̀. Ọjọ́ kìíní àná tí Jésù ní ò sì jẹ́ kí aago yìí ò kọjá mi. Ẹlòmí ò mọ ohun tí Jésù ń sọ. Wọ́n mọ̀ pé kọ́ọ̀bù la gbé fún Jésù lọ́jọ́ kìíní àná. Àmọ́ ohun tí ń bẹ ńbẹ̀. Ó ní agbára pọ̀. Kọ́ọ̀bù tá a fi gbé fún Jésù ńjọ́ kìíní àná ló ní ò sì jẹ́ kó kò. Gba bàbá ròhun tó ń bẹ nínú ẹ̀. Tọ́ orin ẹ̀mí wàyí a máa mú kéèyàn ó yó. Àwọn tí ebi ń pa. Mo fẹ́ràn orin ẹ̀mí lọ́pọ̀lọpọ̀.

0: ẹjẹ́ àjọ gbọ́ lálẹ́ tòní. Òní òní ọjọ́ karùn-ún nínú oṣù keje ọdún 2027.
1: Ìwọ láre tí Ọlọ́run wá.
0: Ẹjẹ́ àjọ kọ́ o, ẹjẹ́ àjọ gbọ́ orin ẹ̀mí.
1: Ọ̀run bàbá, a fẹ́ rí ọ láàrin wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ.
0: Ẹjẹ́ àjọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tọ́, mo kó àwọn ìwé orin kan wá síbì lónìí. Àjọ kọ́ ni. Torí bá méjì kọ́ òní ni Sunday àkọ́kọ́ nínú oṣù keje. Mo wá wò ó. A mọ̀ ti lo ìdá kan àti làájà nínú ìdá méjì. Bàbá ni a dá ọdún yìí sí méjì. Abala àkọ́kọ́, èmi àtẹ̀yìn alàájá. Ṣọ́gbọ́n orí wa wà ni. Ṣé mímọ̀ ṣe wa ni? Ṣé àdúà tá à ń gbà ní o? Àbẹ́ rò pé àwẹ̀ tẹ́ ń gbàun. Ṣé ẹ rò pé nítorí ẹ̀ ni? Ṣé kí n má tàn yín? Àwọn kan gbà àwẹ̀ jù yín lọ. Wọ́n ń bọ̀ ni. Láti bi ìpàdé àwẹ̀ àti àdúà ọlọ́jọ́ gbọ́ọ̀rọ̀. Bẹ́ẹ̀ wọn kọjá lọ. Kìí ṣàwẹ̀ yín ni tí mò ń sọ gan fún yín nù. Ẹ̀yin rò pé ẹgbọ́n. Eléyìí máa ń sọ̀rọ̀ ọgbọ́n orí. À ń sọ̀rọ̀ àánú. Olóhun ó ṣàánú fáwọn tóhun ó ṣàánú fún ni. Ẹ̀dákan mo fẹ́ ká jọ síra wa níyè ni, àtorí pé orin ẹ̀mí talẹ́ yìí á fi dúpẹ́ ni.
1: Mímọ́ sọkalẹ̀ wá o ẹ̀mí, mímọ́ gbé mi wọ̀.
0: Gbogbo ọkàn ni kó ṣípayá. Gbogbo ọkàn ni kó wo wá, kó wọ ẹ̀yìn, kó wọ ọ̀tún, kó wọ òsì. Gbogbo ọkàn ò ní kó ronú jinlẹ̀ lálẹ́ tòní o. Kìí ṣe fún ẹ̀ tí ń fẹ́. Ohun tí mò ń sọ rèé, kìí ṣe nítorí pé ẹ fẹ́ kẹ ẹ wà láyé lẹ fi wà láyé o. Torí pé Ọlọ́run fẹ́ kẹ ẹ wà lẹ fi wà. Ọ̀rọ̀ mi ò tí ì yé yín. Àní kìí ṣe fẹ́ ẹ tí ń sáré. Kìí ṣe fẹ́ ẹ tí ń fẹ́. Àlọ́ Ọlọ́run tí ń ṣàánú ni. Tọ́, ó yẹ já wá dúpẹ́ orí àánú, àánú tí ò lẹ́gbẹ́, àánú tí ò lódiwọ̀n. Ẹja dúpẹ́ o, ẹja ronú jinlẹ̀, ká dúpẹ́ orí àánú ọ̀pọ̀ ìgbàdodo. Ẹja dúpẹ́ orí àánú tá à sanwó fún. Ọjọ́ kan mo ṣì jókòó, mo pe bí wọ́n bá sọ pé kéèyàn wá máa san owó, èmi tí ń mí sí mú.
1: Ẹ̀mí mímọ́.
0: Ṣérò èmi yìí ó sì rówó san báyìí. Àgàgà tó bá tiẹ̀ wá wà lọ́wọ́ àwọn ìjọba.
1: Bàbá mímọ́ sọkalẹ̀ wa ò fún.
0: Ṣé wọ́n ní ti yọ owó orí? Wọ́n ó ti yọ owó ìrànwọ́ gan. Wọ́n ó gbé owó orílẹ̀. Àmọ́ Ọlọ́run ju ẹ̀dá lọ. Ìyún ni ò fi sọ́wọ́ ẹ̀dá kankan. Àpẹ́ ẹ̀dá ayé ló ń ṣètò èémí téèyàn mí ni. Ẹ̀dá kan á mọ̀ ṣera wa níkà lọ́pọ̀lọpọ̀. Ṣé ò wá yẹ kẹ́ ẹ dúpẹ́? mo joko mo ronu jinle mo ri wipe ah be mi o ba le dupe a je pe mi o more ni ala ori emi te eyan gbo te eyan se ronu jinle pe ah o gangan ibo gan ni ba ti e ti wa mo pe mi wa Oye ba n bi ori orin Emi ba legberun ahan Fun iyin olugbala Oni orin ti mo fe ka ko lati inu iwe orin Emi ba legberun ahan fun iyin olugbala Se ti setan Oye je ajoko

orin ìwé orin ta kọ tán yìí. Mo sì tún wo ọ̀rọ̀ rẹ̀ dáadáa. Mo wá rí ìmísí agbára tó ń bẹ nínú orin yìí láti pàṣẹ ẹni tó kọrin ọ̀hún. Ìyìn Olódùmarè. Ẹni tó kọrin yìí ó ronú tiẹ̀ ni ò wípé bóun bá ní kóun ó máa ka orí Ọlọ́run lọ́kọ̀ọ̀kan èjèèjì tóun wá gbé sórí ìpèkele láti wá san oore. Tó wá jẹ́ wípé gbogbo irun orí òun ó wá jẹ́ ẹnu ìtumọ̀ rẹ̀ nú o. Bóun wá fẹ́ fi dúpẹ́ sẹ́yìn lè ka irun orí yín. Kápẹ́ ti ẹ̀ wá lè ká. Tóun wá fẹ́ fi dúpẹ́ lẹ́yọ kọ̀ọ̀kan orí Tọ́lọ́run ṣe fóun. Ó ní kò tó. Kò tó fún ìyìn Ọlọ́run. Ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe lálàyé lálàyé. Débi wípé ó nílò láti sọ di mímọ̀ pé kò sí àwáwí fún ẹnikẹ́ni láti mọ́ dúpẹ́. Ó dọ́dọ̀ òdì. Ó lòdì dọ́dọ̀ ronú pò yẹ kóhùn ó dúpẹ́. Ó dọ́dọ̀ afọ́jú. Ó ní afọ́jú gan gbọ́dọ̀ ní ìdí láti dúpẹ́. Ó dọ́dọ̀ àárọ̀. Ó lòun gan gbọ́dọ̀ lè ronú kò dúpẹ́. Kábíyèsí Olódùmarè. Ìyìn Olódùmarè. Sẹ́yìn náà ń dúpẹ́ níbi tẹ́ ẹ wà hùn. Ṣé ẹ̀ ń sọpẹ́ níbi tẹ́ ẹ wà hùn? Ṣé ẹ ti ẹ̀ nídi kan láti sọ pé Ọlọ́run ò ṣe o? Orin ẹ̀mí lè tò pẹ̀lú Olúgbèmígà Ọmọ́tọ̀ṣọ́ Yọ́ Radio Apostle ní ìkànnì West Radio 89.3 FM. Orin ẹ̀mí tó ní ṣe pẹ̀lú ìdúpẹ́. O ni a ń gbéyẹ̀wò lálẹ́ tòní láti inú ìwé orin. Ẹjẹ́ àtúnyẹ eléyìí náà wò. Olórin kan, olùkọ́, okọ̀ odòrin, ó jáde nínú ìwé orin, èyí tí gbogbo wa ń kọ. Ó ní ẹgbẹ́ Olúwa ga pẹ̀lú mi. Òun personalize ti ẹ̀ ni wípé bẹ́yìn ò bá wò ó pé ẹ fẹ́ gbéga, ẹ sáà wá gbéga pẹ̀lú tèmi. Ẹ̀yin èèyàn rẹ̀, bẹ́yìn ò bá tí ì rí i pé ó yẹ kẹ́ ẹ gbéga, ẹ súnmọ́ mi, ẹ̀jẹ̀ ń ròyìn sókè kájọ gbéga, gbé Olúwàgà pẹ̀lú mi. Ẹ mú ìwé orin yín o, ó yẹ jẹ́ àjọkọ́.

tó mo ti ni orin ti n fi mo dagbere lalẹ toni re a ma lo lalẹ toni kale lori ofe lati pada wa lojo mejo bi jesu oluwa ba fa bibo re seyin o ye je ki n pe number mi 080 58 81 6462. Ẹ̀yin tẹ́ fẹ́ pè mí tẹ́yìn náà fẹ́ darapọ̀ mọ́ àwọn akọrin ẹ̀mí tí wọ́n fẹ́ gbé orin alágbára jáde. Pentecost Hour Upper Room Experience with Gospel Musicians. 080 58 81 6462. Tọ́ ẹ jẹ́ kí n fi yín sábẹ́ orí ọ̀fẹ́ Olódùmarè títí ọjọ́ mẹ́jọ tá ó tún jọ pàdé. Nǹkan ò ní ṣe mí o kò ní ṣe yín, nǹkan ò ní ṣẹ̀mí mi kò ní ṣẹ̀mí yín. Mo ní bí Jésù Olúwa bá fa bíbọ rẹ̀ sẹ́yìn, ọjọ́ mẹ́jọ èmi àti yín náà látún jọ pàdé o. Lorúkọ Jésù Kristi, àláfíà Olódùmarè kò máa bá yín gbé o. Lorúkọ gbogbo àwọn tá a jọ mú ètò yìí wá ṣe tí gbọ́ yín. Stephen Ike Onyolowo Button, Olúgbèmíga Omotosho lorúkọ tèmi, yọ Radio Apostle, ọmọ ìyá àdúrà ń dágbére o. Àrọ gbólóhùnbí ẹni rọ góòlù yín ní sọ wípé èrè o dàbọ̀.

Aki gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì ti World Radio 89.3 FM, ìpè àṣẹ ẹ̀kọ́ àtàrà ilé tí a ti darapọ̀ mọ́ wa láti aago márùn-ún ilé tí a ti ṣí ìkànnì yìí ní ọjọ́ títí òní títí di wákàtí àti ọ̀bọ̀ yìí. A lérò pé ẹ jìgbádùn àwọn ètò ọlọ́lọ́kanòjọ̀kan tí a ti mú wá fún lọ́jọ́ tòní. Ẹ tún darapọ̀ mọ́ wa tó tún di ní déédéé aago márùn-ún ní òwúrọ̀ ọ̀la. Eré tó bá yẹ ká pa, ẹ jẹ́ ká pa. Eré tó bá yẹ ká tàn, ẹ jẹ́ ká tàn. Ní pàtàkì jùlọ eléyìí tí olóyìnbó ń pè ní security light, ẹ jẹ́ kí oníkálukú ẹ jẹ́ ká rí pé àtàn kò sí fún torí kan míì, torí kí gbogbo àyíká kó ba lè mọ́ ni kí àwọn èèyàn abalè rí nǹkan tó ń lọ àti eléyìí tó ṣẹlẹ̀ ní ìta oníkálukú wa ni. Tó àti dín ní aago márùn-ún òwúrọ̀ la, ẹ jẹ́ ká pàdé ẹ̀tú ẹsẹ̀ kínni. Ẹtù gbèsè ìkànnì ti Wells Radio 89.3 FM. Ẹni tí ò bá ti gbọ́ nípa ìkànnì yìí, ẹ bá sọ fún wọn pé ìkànnì kan bẹ fún gbogbo mọ̀lẹ́bí tó jẹ́ pé tọmọdé tàbí báyìí yìí òun náà ni ó lè gbọ́ ìkànnì yìí tá sì ní ṣe àwọn ọmọ yìí tà ní ṣòwò ní ọ̀nà. Gẹ́gẹ́ bí ẹ sì mọ̀ pé ìpolówó ọjà báyìí òun náà ni àgúnmọ̀wò ẹgbẹ́ ìkọ́ tẹ́ ń tà wá kẹfì gbé tó alárugẹ ká náà fi tiwa kàfi gbé tì náà kàfi gbé ní arugẹ. Ayé oníkálukú wa kò ní yẹlẹ̀, orun ayọ̀ ni oníkálukú wa lásùn ní agbára ti Ọlọ́run ọba ọ̀kọ̀ọ̀kọ̀ báyìí náà lásìjì. Lórúkọ alága àti àwọn ìgbìmọ̀ tó ń darí ìkànnì tí a wà yìí, lórúkọ olùdásílẹ̀ ìkànnì tí a wà yìí Evangelist Mrs. Lillian Bademosi, àti lórúkọ ọ̀gá àgbà pátápátá ní ìkànnì tí a wà yìí Ayọ̀ Emmanuel Ojo, ní èmi Stephen Adeyemi Igè ni mo kí pé ó dárọ̀, orun ayọ̀ lásùn ọ̀kọ̀ọ̀kan lájì.